0: ọwọ́ mi.
1: Lọ́jọ́jọ́ Wednesday olúwo ni fi àdánwò ṣe ìdánwò fún ìwà tọmọ rẹ o. A dúpẹ́ oṣù September yìí parí láyọ̀ àti àlàáfíà o. Ọba mi tó tó ń tó lọ́dùmọ́rẹ̀. Ọba mi ọ̀rọ̀ wá ọ̀rọ̀ wá ọba mi ọ̀rọ̀ wá wàwàwà wọ́wọ́ tí ń kaṣe bí láyà. Gbogbo ilé tó mọyì ọlọ́dùmọ́rẹ̀ káwọ́ yín méjì sókè. Ẹ pariwo go go go go go go go. Bàbá Lábìyẹmọ ló ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ pásọ Fákẹ́yẹmọ rẹ̀ ni mò ń jẹ́. Olúwa yóò mú ìwà tọmọ rẹ kúrò ní agbègbè àwọn tí ò jẹ́ kẹ́gbilẹ̀. Màmá tí òṣùbọ́ ti ń parí tó ń wá sí apá kan. Ó kàdà bíi pé wọ́n fẹ́ pojú ọjọ́ dé. Kí òye ńlẹ̀ kálẹ̀ wọnú ìgbọ̀tún. Òun ló mú wa tá a fi fẹ́ wọnú àdúrà alẹ́ fún ọjọ́ mẹ́ta. Àdúrà ọjọ́ mẹ́ta ni wípé a fẹ́ pọ́ pẹ́pẹ́ àṣẹdàrú jẹ́ lórí ọmọ. Tá a dẹ̀ máa bẹ̀rẹ̀ ní alẹ́ ìní. Màmá sọ́rí òní Wednesday, Thursday àti Friday. Gbogbo owó máa rí wípé a gbàdúrà ní alẹ́ ká tó sùn. Tí alẹ́ ìní ó máa pàdé mi lórí Facebook àti TikTok ní aago mẹ́jọ ìrọ̀lẹ́. Ẹ̀yin tá a bá lè darapọ̀ ní ìrọ̀lẹ́ pẹ̀lú mi. Rí wípé ọgbà nínú yàrá rẹ kó o tó sùn o. Òun náà ni gbogbo èèyàn máa gbà nínú ilé rẹ̀ lálẹ́ ọ̀la kó o tó sùn. Sọ wá rí ọjọ́ Friday. Wọ́n dìdí ìrànmi níṣẹ́ fún oṣù October ni. Wípé kí gbogbo wọn pàdé ní dálẹ́mọ fún ìṣọ́ òru. Ibẹ̀ láti máa gbàdúrà alẹ́ fún ọjọ́ kẹta. Wípé mi ò ní ṣàṣẹ dànù lórí ọmọ. Kò sọ tó dàbí wípé kẹ́nìyàn ṣiṣẹ́ ọmọ. Kó dẹ̀ tún wá fọwọ́ ara rẹ̀ jèrè iṣẹ́ ọmọ tó ṣe. Ṣùgbọ́n ṣe ni láàánú wípé àwọn agbára kan wà tó jẹ́ pé òru náà sinmi sí. Tó jẹ́ pé tábí ọmọ bá ti sùn taratara lálẹ́. Àwọn ẹ̀mí òkùnkùn tó jọba lóru á wọlé wọ́rẹ́. Wọ́n lè wọlé látọjú àlá. Tí wọ́n sì sàbá lórí ẹyin tó jẹ́ pé àwọn kọ́ ló yí ẹyin ọ̀hún. Tó bá tún wọ́n wá tún kẹ́yìn ẹlẹ́yin lọ. Màmá bàbá pẹ́pẹ́ àṣẹdàrú tí mo sọ nìyẹn. Jẹ́ ń ráṣẹ sí ọ lẹ́yìn. Tàlẹ́ni tó ló fẹ́ tẹ́ pẹ́pẹ́ àṣẹdàrú sílẹ̀ fún ọ lórí ọmọ. Wípé òun á jẹ́ kó o máa jìyà lórí ọmọ. Wípé òun á jẹ́ kó o máa làágùn tajọ tajọ lórí ọmọ. Wípé òun máa jẹ́ kó o tẹ gbogbo nǹkan ìní rẹ fi tọ́ ọmọ. Wípé òun máa jẹ́ kó o ṣe sùn léraléra lórí ọmọ. Wípé òun máa jẹ́ kó o pẹbi sùn tó rí ọmọ. Wípé òun máa jẹ́ kó o fara gbà rùwẹ̀ lórí ọmọ. Wípé òun máa jẹ́ kó ojú rẹ̀ orí rẹ̀ dàda lórí ọmọ. Wípé síbẹ̀síbẹ̀ òní tún padà jẹun ọmọ. Wípé ìfọ̀kànbalẹ̀ òní sí fún ọ lórí ọmọ. Wípé wà tún fi ọwọ́ àbámọ̀ bọnu lórí ọmọ. Wípé ọmọ jẹ̀síkà lọ lórí ọmọ. Gbogbo pẹ́pẹ́ ṣẹ́dẹ̀rù lórí ọmọ yóò lu àbàjẹ́. Ta ló sọ pé bó ṣe síbẹ̀ ọ̀rọ̀ ọmọ rẹ òní níyanjú. Ta ló sọ pé ọmọ torí wàhálà kan bọ́ sí kejì tó rí ọmọ. Lọ ní irú pẹpẹ bẹ́ẹ̀ ó yẹ wólulẹ̀. Ó jẹ́ sẹ̀mọ́lẹ̀ inú bí mi ẹni tó lọ ní jẹun ọmọ ó yẹ túbúlulẹ̀. Káwọ́ méjì sókè bí mo ṣe káwọ́ méjì sókè ẹni lọ ní jẹun ọmọ ó ní rí mọ́. Kò láyé ti lé yí tó lọ ní jẹun ọmọ ọmọ ẹ̀gọ́ ó yẹ wólulẹ̀. Ó ní fi kọ́rọ̀ jáde nínú oṣù yìí. Tọ́mọ pín ìbànújẹ́ lọ́fẹ̀ẹ́ kò ní kan níparí oṣù yìí o. Olúwa yóò fi ọ̀nà àbáyọ fún ọ níparí oṣù yìí o. Oṣù ṣe parí etí rẹ ò ní gbẹ́yìn kì lórí ọmọ. Ọmọ rẹ ní bá ọlọ́jú jẹ́ bó ṣu ṣe parí. Ó ní tàbùkù tọmọtọmọ níparí oṣù. Màmá alálàire yìí ó lè lẹ ṣùgbọ́n ìràwọ̀ méjèèjì máa tẹríbà. Òrò àtò ṣùgbọ́n náà sì máa tẹríbà. Oṣù ṣe parí abánijẹ́ òní mọ̀nà ilé wa. Màmá ọmọ rẹ ni mò ń gbàdúrà fún òde dìde òní pàdánù ọmọ. Wàhálà yóò yọ lórí ọmọ rẹ lópin oṣù yìí. Oṣù ṣe parí ó yẹ gba ire. Gba ayọ̀, gba ìgbéga, gba ìdùnnú. Àìsàn kò ní di ọmọ lẹ o. Ká tó kí abínú yẹ wá pálí alárinrin tọmọtọmọ. Oṣù ṣe parí ìlàkọjá rẹ dópin lórí ọmọ. Oṣù ṣe parí òní ta dúkìá láti wu àìsàn. Níparí oṣù ìwà kájọ ayọ̀. Níparí oṣù òní rìnrìn ìyà. Níparí oṣù owó gidi àwọlé. Níparí oṣù àárìnrìn ògo. Níparí oṣù alárinrin rẹ máa ṣe. Níparí oṣù wà jẹun ọmọ. Níparí oṣù ọlọ́run yóò gbógun kọlẹ̀ rẹ. Níparí oṣù nọ́mbà ayọ̀ rẹ máa jáde. Níparí oṣù wà rí bá ti ṣe. Wà á rọ̀nà gbégbà. Ẹ̀rín ọmọ rẹ ò ní bọ́ sódì. Oṣù jẹ́ pẹ́rẹ́ ọmọ rẹ ò ní rúgbó ogun. Ọ̀rọ̀ ọmọ rẹ ò ní tàṣé. Wọ́n ní fi àpẹẹrẹ bó ogún ọmọ rẹ mọ́lẹ̀. Ìpàdé orí àpẹẹrẹ kò ní dẹ̀rù lórí ọmọ rẹ níparí oṣù yìí. Lọ́dún 23 ìjàmbá kò ní bú ọ lójijì níparí oṣù yìí o. Ayé ò ní fọ ọmọ rẹ ṣe yẹ̀yẹ́. Ọmọ tó pèsè omi fún agárì yóò pèsè fún wa tọmọ rẹ níparí oṣù yìí. Genesis 8:30 Sarah rẹ́rìn wá rẹ́rìn ayọ̀ tọmọtọmọ. Lọ́gọ́kẹ́ Bẹ́tẹ́lì lọ́ṣẹ́ rẹ tọmọtọmọ. Ìdí olú fi ọmọ rẹ ò ní rẹ̀ dànù níparí oṣù yìí. Ó yẹ gbẹ́rí àjẹjẹ tó tọmọtọmọ. Ó ní gbẹ́rù ọ̀rọ̀ kan ọmọ lẹ́ o. Ogun adi tí èmi kò ní bọ́mọ rẹ rìnrìn àjò kádàrà. Òkùnkùn kò ní mọ́mọ wa pamọ́ o. Ayé ò ní dọwọ́rú fọmọ wa níparí oṣù yìí o. Ẹyin kẹyin tó bá forí sọ pẹ́tẹ́ ọmọ rẹ y yo for danu e to te so lagba do njade ogo omo re ma jade o ti ki ba wonu ki to kere la ko gbe omo re ma bori o omo re le ri kan ni ogo iwa gaga mama daddy ko ni daru o alumutu ko ni mu olomo lo iwaju iwaju lo pipe ti nre si iwaju lo omo re yo ma lo o o we 6030 agbekale re oni jaso so lori omo oju je pari wa dide tomo tomo oju je pari lo serere oju je pari lo ri anugba oju je pari ogo re ma buyo oju je pari wa ri ba ti se oju je pari wa ro na gbegba oju je pari oni damu lori omo oju je pari o ma lo re o ma bo re o foto to ba wo jo ko je yo ma gunle layo oni jo kadagu oni keke oni siri o anu yanju oro awon mo re a jo yin olorun logo e to re to ti bi kolorun ko ba gba jade ire loju owo ri ire loju re ma ma ri o oju je pari ogun jija re pari ijamu pari aje ti pari lasigbo pari ayo lo ku oku o wa yin olorun logo ajo owo to n da alajo oni kowo sa lo o yesu oluwa ma madura to ko di ale ni lago mejo ori facebook ori tiktok ori youtube to ba ti fe darapo wa gbe omi osu tutu si egbe phone re bo se ma lo ninu osu tutu ma ma so fun e ni role ari ka wa mi ta ba ti play a ma
0: funky today great music and fantastic teams
1: get me back and back on engineer ba mi gbe soke
2: omo mi need admission so later on ti mo wa mu omo yen lo si isoje agege ba se ndele lale o ri admission si ijebu ode
3: e pa te wo mo e ti ra admission si university o
4: hallelujah
3: e yi o kawe omo yin kawe ti kawe niyan gbogbo eni gbo mi laye omo ya fiwe jeun
1: ba mi gbe eri keji si
5: mo dupe lowo olorun baba dabi amo leyin isoje agege ti mo wa omo mi se introduction fun iyawo mo ba lo ba se introduction ni ikorodu
3: kile le lo se grammar
5: introduction
3: itodo
5: ni ikorodu
3: grammar kilo ni kilo den si se o ko pon ti ke so yin bodi ewo ni introduction introduction je introduction ewo ni introduction mama gbangba lawa ijare mo seju seju mo ne ma so english mo ti so latare ma so yibo
5: mo la se mo mi mo fun omo mi ikorodu mo dupe pe o dun o na ririn
3: kilo de te se make up lojo yin
5: mo se make up mo
3: we
5: o wegele
3: ye a de kan gba mi ninu ile ojo ayo mo ti e na eni ye o
1: mo ti sore joro ojo friday je so le kan si to ba mo wi pe ojo ni ti ki le kadura le ojo ni ti ki le ki so ru mo ki o ko rire o nitori orun ti je kele je dandan fun o ati pe tu sile to ma bi o se koko fun o ojo friday gbogbo bi yamo lo ma pejo ni dale mo ni lu sango na nigba ti mo lo si pastors conference ni ose to koja mo ni opali lati lo bo mi ore oke ni ori apata bi apata o je gu soke to ami mi mo ta mi lo lo bo pe fura mi ni ki gbe so kale wi pe be na no fe so tu ka se danu le lori awon eniyan so omi ti mo pe yen la ma pe ku gbogbo eniyan ni ojo friday ni jo ru lo fe mama bo je lo september october ma du ju be lo ere re la ma sa ni oru friday wa ri re gba oni yi ti osu pari gbogbo eniyan ma da ro pe pari osu gege bi se wa bo je nda lori ara re lo da lori awon ma ti se re awon ore yi na la ma bi nbe to radio yi lo si pele to kan ni osu to tele ko si ye to le finance o sha ri wu pe o da si o te ti deni ibukun ami ni ko se ba kan na ba pagbe pade wa ni fo ni ago mesan ni aro la ti gbogbo eniyan ba ti mba bo je re lo ma mu dani ebu titi ni ba ni mo fe bo da sinu re o ni tumo ani ri ja ibi o olorun baba alabiyamo o
6: aye lo wa
7: hello hello prophet 090 60 57 11 10 fun itesiwaju eto yi e le fi ore sinu account details yi 30 34 34 77 14 leko si 30 34 34 77 14 fakeye emmanuel lo ma gbe jade first bank
1: abiyamo a o ni ma bo jamo
8: from Lagos, this is
9: Jordan.
4: 105.5 FM. This is Jordan 105.5.
6: Station with a voice for

0: nígbà tán pariwo SARS story yẹn o le tán Nigeria òun ló sọ ọ̀pọ̀lọpọ̀ di ọlọ́rọ̀ òun ló pa ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀ tọ́lọ́ bá fẹ́ tó bá náwó agbára tó bá fẹ́ náwó ìyanu bí epo ìgbà tẹ́po bá wọ́n àwọn kan á dìde àkóbá fún àwọn kan onírúurú làwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ nígbà tó sọ pé nígbà tí wọ́n pariwo pé kòkòrò COVID-19 ó dé o COVID-19 ó dé o kò sí sọ́ọ̀sì kò sọ́jà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jábọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló dìde tí ìṣẹ̀lẹ̀ ọba ṣẹlẹ̀ tọ́lọ́wọ́ bá dáhùn ìṣẹ̀lẹ̀ àbàmí máa ṣẹlẹ̀ ẹnìkan rí mi gbọ́ ẹ pariwo mi tẹ́wà sọ pé olúwa nítorí ọ̀rọ̀ mẹ́ jẹ́ kí ìṣẹ̀lẹ̀ ó ṣẹlẹ̀ kí ayé mi ó dìde ọjà àdúrà gbàdúrà eléyìí sọ pé olúwa
1: olúwa
0: má jẹ̀mú tí máa ń bá mi rìnrìn àjò ojú àlá
1: má jẹ̀mú tí máa ń bá mi rìnrìn àjò ojú àlá
0: ní parí oṣù wọ ọjọ́ kẹ́ẹ́nẹ́
1: ní parí oṣù wọ ọjọ́ kẹ́ẹ́nẹ́
0: tó ń ba ìṣúná mi jẹ́
1: tó ń ba ìṣúná mi jẹ́
0: àpè nípa jẹ́jẹ́ má jẹ̀mú yẹ́bàjá ẹ̀ndẹ̀ndẹ̀ má jí sọ gbọ́ mi sà àwọn aláàbàmì táwọn èèyàn máa ń là nírú àkókò bẹ́ẹ̀ ẹgbọ́ obìnrin yẹn olówó láàlá ó lálà pé ó lọ ra ẹyin ó dẹ̀ ra ẹyin márùn nílé ẹlẹ́yin ẹyin ẹ̀dẹ̀ pọ̀ síbẹ̀ bọ̀ márùn tó mú gbà tó máa délé ó lóun ṣe márààrún márààrún yẹn ó dẹ̀ òbú ló bá nu márààrún òbú ló bá nu márààrún ó wá dá padà ẹyin ò dá oyè tó mú ni ó dẹ̀ kọ̀ fún kò dẹ̀ chéǹjì ẹ̀ ṣe ẹ mọ̀ pé irú àlá yẹn òkòkò fẹ́ fi ba ọjọ́ jẹ́ mọ́ lọ́wọ́ nìyẹn yá fúnra ẹ̀ ló lálà yẹn náà òkòkò fẹ́ sẹ́kẹ̀rọ wọ́n fẹ́ fi ba ọjọ́ yẹn jẹ́ irú ẹni bá gbọdọ kẹ má jẹ ba ìrìn àjò ọmọ jẹmọ mi lọwọ ẹyin ni ẹ wẹ ni bẹẹ ní okòrí wòlíì so ìdí ni ẹjọ fi ń kẹ ẹjà gbàdúrà gbogbo ẹyin ọmọ ọlọrun ẹjà pray tí ìrìn àjò tó wà bá ti jìnnà darapọ̀ mọ́ wa lórí social media kájọ gbàdúrà àdúrà ló ń gbà agbára òkè gbà ẹni wọ́n sí ni mo bá ọ wí ìwọ kòkòrò ajẹnirun mo bá ọ wí ìwọ kòkòrò jowójowó mo bá ọ wí ìwọ kòkòrò ogun búburú tí òkè jẹ́ kéèyàn ó lákọjọ mo bá ọ wí ìwọ kòkòrò àgbàná kọlọkọlọ kékèké tí ń ba èso àjàrà jẹ mo pa láṣẹ lórúkọ jésù ó yẹ gbin náà bẹẹ ó yẹ gbin náà bẹẹ ẹnìdàmí ẹmọ jésù mo sọ fún alánà pé 5,000 láàfin ṣe owó ọrẹ májèkú tí o tún bá ẹnìkan sọ fún pèsè bíi 10,000 ní èèyàn lè sọ yẹn tó wù ẹ̀mí ló máa darí 5,000 ní ilé máa jẹ ti oṣù òtúnbà wàá wá máa kígbe òmìnira ibi ìgbèkùn tọmọ mi wà olúwa sọdọ òmìnira ìgbèkùn táyé fọmọ mi sí ìgbèkùn tí sẹ́ẹ̀ mi wà olúwa sọdọ òmìnira wọ́n mọ̀ kẹ́ tó bá kẹ́ ọlọ́run agbá àwọn ọmọ israẹli kẹ́ ọlọ́run gba yín mẹ́nu balọ́la lórúkọ jésù ogun ayé rẹ wọlé oh my god mo lọ́gun ayé rẹ wọlé ogun ayé rẹ wọlé ogun ayé rẹ wọlé ogun ayé rẹ wọlé ogun ayé rẹ wọlé in the name of jesus sọ ma pé èèyàn máa ń sọ rẹ tọ́lọ́ a fi ṣàbò lórí èèyàn ẹ gbọ́ ti mọ̀mọ́ yìí.
2: dadi ẹ káàárọ̀ sà ìlú mo ní ìyẹn north america mrs kennedy for germany america north america ni mo ti gbà mí sọ̀rọ̀ dadi mo máa ma jẹ́wọ́ rẹ ní ayé mi mo bá tí kì í fọwọ́ pẹ̀lú jẹ nígbà mo bá tí ń gbà ìgbà tó gbé kálájọra tí yàrá máa ń sin ọlọ́run nítòótọ́ àti nítòdodo tó dúró ṣinṣinṣin tó dà ń ṣe gbogbo nǹkan tá ẹnì kan máa ṣe ọlọ́run wa máa jà fún wọn báwọn tá tiẹ̀ ti di ogun ọlọ́run máa jà fún wa ìdí ọpẹ́ mi lélẹ́yìí ìdí tẹsítímọ́nì mi lélẹ́yìí dadi lánàá gbọ́ èrè owó láàárọ̀ àná ẹni pé kàṣẹ tó lómi ọ̀rọ̀ ní ẹni ti ń ṣe láwọn ní ìṣiṣẹ́ kankan lánàá tó mú wọn lẹ́tọ́ àtàwọn àti mi tó mú wọn gbọ́ èrè owó láàárọ̀ àná ẹni bí mo ṣe jí ẹni wọ́n pé kàṣẹ àwọn ni náà ẹni kàṣẹ ọ̀rọ̀ náà náà àti pé àwọn tó bá fẹ́ àsíìsì nínú oúnjẹ tó ní wọ́n fẹ́ ṣe ní káàpù ní next week ní bọ́kọ́ àsíìsì àwọn ní káà mo ti ti gbàgbé pé mo ní mo fẹ́ àsíìsì mo fẹ́ sẹ́ẹ̀dì owó ní ìgbà tó wá jẹ́ pé àná jẹ́ náà yìí ní ẹ̀jẹ̀ kúkú ṣe bú

0: ni wọn sọ fún mi ni tí wọn àdìbà ní ìjẹta ní tẹyẹ sọ fún mi pé àdájìmá ni ní ìjẹta kan lọjọ wednesday friday either friday or saturday ṣá wọn máa yẹ wá ní kí ni wọn ni wọn ni tóun ti ṣe tóun wọn náà ti ṣe tóun wọn ni ṣépè mi nìkan lókun pẹlú àwọn ọmọ tó wà ní ìjánu àwọn náà láwọn ti ṣe tóun pẹlú mi jẹkẹ mi náà ṣe tèmi náà lọ́ọ̀dì náà yìí ń bá sẹ́ndì ogún mi kò tí ì tóun mi tí mo sẹ́ndì mi sí dájì wọn sọ fún àwọn mi pé mo ń ṣe project kan lọ́wọ́ dájì mo ń pa project mi wọn sọ fún àwọn mi pé kọ́ wa nira táìsì pé wọn fi okùn táìsì táìlà dẹ̀ ti ṣe quotation wọn pé kọ́ wa nira táìsì wọn ní yára sùkan nínú rẹ̀ pé táìsì chip lórí ni kọ́ wa lọ so wọn yẹ bẹ́ẹ̀ lọ ìgbà tó débẹ̀ wọn lójú òun gan wọn ṣàṣe video kan pẹ̀lú mi mo jù rẹ̀ táìsì kan náà mo fẹ́ mo ń pick gbogbo èyí tí mo like fún kitchen mi fún àwọn toilet mi fún gbogbo bedrooms kankan wetin gbogbo mo ṣáà pick gbogbo lobby gbogbo everywhere mo ṣáà pick tiles mi kúrò èyí tẹ́ mo fún living room gbogbo a ṣáà sanwó wọn calculate mo sanwó asanwó nígbà táwọn ọmọ sanwó kù wọn á ní òjò ńlọ ẹgbẹ́ wa sọ wípé àwọn méjì ni wọn ní two boys ẹgbẹ́ yẹn wa sọ wípé pé òjò ńlọ pé ṣáà wọn ní padà wọn lọ́nà báyìí káwọn wá kó tiles àwọn pípì yẹn wá ní pé àwọn ti load pé kó má wọ nípa wọn ti fẹ́ load tó pé òjò ní bá tiles jẹ ẹgbẹ́ kó lọ́gbà tó yẹ pé tiles ní pátápátá ẹ̀ wá dé àtútù òru wa ní mọ́tò ni wà kò ṣe kankan sí ìwọ̀n wọn ni wá ṣáà kó tiles yẹn meanwhile street wa gate wa the entrance of the street wọ́n dẹ̀ máa ń ti gate yẹn nítorí àwọn tí pàlẹ̀ wọ́n máa ń bá ọ̀hún jẹ so tí ta tó bá fẹ́ wọlé ẹnìbẹ̀rẹ̀ tó bá ń ṣiṣẹ́ bí tó bá fẹ́ já iyẹ̀ pàdé náà wọ́n máa gbówó lọ́wọ́ bí wọ́n máa ń tàn wọ́n so wọ́n máa ń gbówó lọ́wọ́ bí wọ́n máa ń tàn àwọn yẹn nìkan àwọn ọmọ tó ń ta ìdí báwọn ṣe ń fọkàn sí ìròyìn nígbà ok kò sí problem ẹgbàá di ọdá suwiti di náà suwiti ní ẹni kí wọn tún lọ gbà dé wọlé pé tó bá gbà dé wọlé di náà suwiti ní ìdìbò back ni wọn jẹ fún ọdọ tí wọn fẹẹsì èyí ló fẹẹsì di náà suwiti so bí ẹni kí dáwà yẹn kó já sí ẹyìn fẹẹsì ni àwọn wá wà bókí tó máa fi bí báwọn kó wọlé àwọn rẹ̀ tó bá wọn ní kábókí fi kó wọlé wọn ni kò sí problem ìgbà tó wá wọ di náà suwiti ni ẹnu wọn fàmílì àwọn suwiti ni ojú dẹ̀ ti wọn fàmílì àwọn suwiti ẹgbẹ̀rún àwọn pẹ́ kòtò wọn bẹ́ẹ̀ ojú ti wá rọ omi ojú mi ti wá bú kòtò wọn lẹ bí mọ́tò yẹn ṣe já sínú kòtò yẹn wọn wá ṣe mọ́tò yẹn jáde wọn wá bọ́lẹ̀ wọn wá sọ wọn pè mí ẹ̀rọ flow ju táìsì ẹ̀rọ flow dẹ̀ kúrò kí mọ́tò yẹn lè fúyẹ́ kẹ́rọ wá àwọn bọ́ìsì tó wọn bá yẹn ṣe wọ́n dẹ̀ ẹgbọ́n yẹn wá ní kábùrú dúró pé kò mọ̀ wá àwọn boys ìyẹn lọ jọ́nùbà wá ní pé mọ́tò níwà mọ́tò yẹn ti pè sẹ́gbẹ̀ẹ́ báyìí wọ́n ṣe já sí ìmọ̀ kòtò yẹn ti pè sẹ́gbẹ̀ẹ́ so jọ́nùbà yẹn wá ní pé epo tó wà ní mọ́tò yẹn pé kò tó start kò ṣiṣẹ́ náà pé kò mọ̀ wá epo náà filling station bẹ́ẹ̀ wà ní àdúgbò wọn bẹ́ẹ̀ filling station méjì wọn dẹ̀mí ṣáà lọ àbúrò dúró ti mọ́tò àṣẹ gbogbo bí mọ́tò yẹn ṣe pè sẹ́gbẹ̀ẹ́ ṣe epo ní mọ́tò yẹn fún ẹ̀yẹ́ tí ń jó sínú engine òun ló ti ń leak sínú engine àwọn ọmọ so ní dáìbà ṣe dé dáìbà dẹ̀ lọ epo sínú mọ́tò àwọn báyìí sì tọ́ wọn ti mọ́tò dé tọ́wọ́ bá wọn yọ mọ́tò kó ní wọ́n dé nígbà tó ní kọ́ yọ mọ́tò àbúrò ni pé kó lọ bá wọn start mọ́tò kọ́ fi yọ ọ́nà kòtò nígbà tó wọn lé tó start mọ́tò bí ẹ́ńjẹ bí mọ́tò ṣe gbaná nìyẹn mọ́tò yìí ṣáà gbaná ó gbaná débi pé gbogbo wọn tún kárí everybody wọn bẹ́ẹ̀ dànù ni ó wá kọ ọmọ tó wà ní mọ́tò ọmọ wọn kìgbìyí ẹjọ́ mi sílẹ̀kùn ó tíráì láti sílẹ̀kùn mẹ́rin ní ilẹ̀kùn ṣe wọn kìgbìyí ẹjọ́ bá mi sílẹ̀kùn ẹjọ́ má jẹ́ kó ojú ọmọ sínú mọ́tò gbogbo gbogbo wọn ṣáà tíráì àwọn tó ń bomi ojò wọn bomi ojò àwọn tó ń ṣe gbá gbogbo wọn ṣáà rẹ́pùṣẹ́ àwọn ọmọ bá gbé ló bá ṣàbẹ̀ lọmọ yẹn gbọ̀n bá nígbà tó ṣe tó ní kọ́ bá mi dé fóònù sí fídíò nígbà tí wọ́n pè mí tẹ́gbà ẹ̀ pè mí ní kọ́ gbé sí fídíò kọjá kí wọ́n mọ́ mi nígbà tí bẹ́ẹ̀ ni gbogbo ayé gbọ́n bá ikọ̀ bẹ́ẹ̀ tẹ̀lé kò ṣàánú kọ́ bá mi lọ́wọ́ kó wẹ̀ kó bá mi kó wẹ̀ kó jẹun kó lóògùn ṣe tọrẹ tí mo san àbí kí ẹwà yín òbí ẹjẹ àwọn asan rẹ gbogbo rẹ tí dájì máa ń pè kó jẹ hundred naira ló bá lọwọ anybody ẹjẹ káwọn aléṣọ pa ṣe nkankan ẹjẹ káwọn asan àwọn ọmọ yìí ìlú ni mo máa ń san rẹ má jàbí fún wọn lóṣooṣù kò jẹrí but ní mọ́ọ̀tì yìí ní mọ́ọ̀tì september yìí wọ́n ṣẹ̀pù
1: In the name of Jesus. Ah, moti kede tele. We go job Monday, ma wan bene. Tuesday, ma wan ne ugele. But no. Basi ma selele. Bo ma koko losi ugele ni Monday. Ti ma kombe Monday, ma ma abone bene. La baroloru. Program ma bre ni ugele. Ne ago mejo na aro. Ade pari la ago mokala. Toba wadi aro. Ne ojo Tuesday. Toba di ojo Tuesday. Ati de si bene ojo Tuesday la ma se ti bene loruko Jesus ogo ra jade
2: amen
1: ah mo logo ra jade
2: amen
1: olorun abe wo
2: amen
1: le kwanu ma sifu
2: amen
1: le kwanu ma sifu
2: amen
1: in the name of Jesus
2: amen
1: awon ti nbere pe daddy bo lati pade ni bene mo ma salaye lo la ma fun ni address ta ti pade ni bene ati ogeli loruko Jesus oro ra dayo
2: amen
1: wade se bi oba mo gbagbe sti pass e o to ma lu moju ola a ma anoint e loruko Jesus oro ro dayo
2: amen
1: in the name of Jesus
2: amen
1: you expect eloni ni lubadan ipade bo se wa lubadan o wa ni Port Harcourt o wa labuja o wa losogbo o wa nlesa o wa nlorin o wa saki o wa labekuta ati bebe lo loruko Jesus oro ro dayo
2: amen
1: ogo rajade
2: amen
1: wade se bi oba
2: gbo
1: lojo bi oni oni wede anniversary mo bless ojo re atojo igbeyawo re loruko Jesus kibu ko olorun ati anu e ko ma wa ori ogo ra jade
2: amen
1: ile ro de daru wade se bi oba ben yori happy birthday and happy wedding anniversary loruko Jesus wa ra anuba celebrate one below ni
3: te bari apostle prophet orogojima eba mi ki won pe happy birthday o ti di arias anane birthday won bo ki yin loruko Jesu e si opodo laye da ati Masud Adewale ti gbogbo eyan mo se alaji Moscow ni gado happy birthday to you sir
1: ati Daniel timi tope happy birthday to you pastor T.O. Ogoro happy birthday to you sir loruko Jesu wa ra anuba oro re o dayo wa de sibi o
2: amen
1: bless apere babo e mo ri bonu bo ejeje o ya gbagba ra
2: amen
1: wa de meri wa
2: amen
1: yes oluwa wa
2: amen
1: koju senekan

0: adani waye ibare o oromo ni se faya ti ibare adupe adupe pe okun lowo olorun ba mi ari ro ala ah ategun yen se were were were were were were sugbo ku gbowo dibu ku lara wa eh en se wa daada ni adupe fọlọ olorun ba mi o se bi eyan ni e ba ja be e ka ran gbogbo bi kibi te tin lanfani lati ma gbo ikan ni alalo ba e ka laaro e jordan 105.5 fm oni ojo ru ojo anu ogbon ojo ninu osu kesan odun 2026 ori ofe re na la nje obi o si wole yin ta loluran lowo adupe adupe pe okun be na la nki gbogbo eyin alati leyin eto otunu wero yin eyin ololufe wa eyin ko se ma gbo otunu wero yin aki yin oni baba ni mama ni egbon laburo lore gbogbo yin na laki kakiri agbaye nibi ti owoja ikanni alalubaika ti nfe de lowo lowo bayi mo ki wa pe tuko ojumo tuko amoju ba mi laaro yi o eri oluwagbe mi leke adebayo loko mi mc rawo yin na re o agbalagba omode ti npe egbe baba re loko ki se bi igberaga mo lo won lorun ba mi lo diri e wa fun akoko mi e ka ro sa e ka ro ma e ka ro gbogbo eyin ore ati ko awon royin na de gege bi won se sin ni oni kini win sinu awon we royin iyen fun ti owuro toni we iwe royin daily post ati punch awon mejeji na ni won wa waju mi laaro yi a si lanfani lati mo towo bonu won le kokan yi towo wa baba na la ka sin leti e ba gbagba bala agbeyewo nibi teyan ara le o ti ni anfani lati ba wa pekelu awon iroyin ele ti abaka laaro yi e ma binu je awon iroyin da baka ni ke pekelu e ma ja lo bomi e si ma ja polongo oloselu kokan tabi ka polongo egbe oselu e ja lo san gege bi ohun ti o ba nbe ninu iroyin iyen fun ti oro toni e si ma lanfani lati takora yin oro erongba onikaluku ototo ni ilu gangan ni oro ile aye ohun to ba koju si enikan eyo ye ke mo pe yo keyin se lo mi ni eni mo yo si mo hun eni mo hun o mo yin idinu ta fi ni ofun wo iworiwo n ta ba wa jo wo dodan ni ki ogun yo si gun fun wa laaro ni e je bere lati nu we iroyin daily post laaro yin gege bi iroyin se gbe wi pe awon ti won je onimo ati ogbon tarigi nipa oro aje lorilede nigeria won ti soro lori owo ti orilede nigeria fe ya papa julo gbese ta ko ra wa si gbedeke gbese ta wa bayi lorilede nigeria gege bi won se sin owo ohun jade pe 166.79 trillion naira ohun ni gbese ele ti orilede nigeria je bayi bayi bayi gege bi won se wa se ni alaye awon onimo nipa ora je yi wa o wi pe ah e duro ta ba gbe owo yi gbese ta ba ni ka pin lori eyan kankan ti onbe lorilede nigeria o kere tan o san 700,000 naira ipe ni gbese teni kankan je gege bi awon ajo na gege bi won se se ni alaye lori oro ile ti won ni owo ti ijoba ti n se ijoba lowo lowo bayi ti won fe ya lati fi se awon nkan kankan owo to je 1.5 billion naira iyen owo iya pe e ya wa lowo yi a fe lo lati owo banki agbaye iyen gangan na ni won ti ni owo gangan na ni awon ti won wa je onimo nipa oro aje ati oro owo gbese nibe gangan na ti wa ni adio gbese la ma kora wa sinu e yi gege bi ijoba apapo gẹ́gẹ́ bá gbàgbé wọ́n ní àwọn fẹ́ yá owó kan tó jẹ́ bílíọ̀nù kan àbọ̀ dọ́là ìyẹn 1.5 bílíọ̀nù látọwọ́ ilé ìfowópamọ́ àgbáyé ìyẹn tí wọ́n ń pè ní world bank ìgbésẹ̀ yìí ló wáyé lẹ́yìn tí gbogbo gbèsè ilé tó wà lọ́rùn orílẹ̀-èdè nàìjíríà ti wọ 166.79 trillion naira ní ìparí oṣù kẹfà ọdún 2026 gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ wọn ìyẹn láàárọ̀ nínú ìwé ìròyìn daily post wọ́n wá tẹ̀síwájú nínú owó tuntun tí ìjọba wa fẹ́ yá ìjọba àpapọ̀ ní iṣẹ́ rí owó tá a fẹ́ yá yìí o wọ́n ní àwọn nǹkan tí àwọn fẹ́ lo owó ọ̀hún fún ìyẹn owó yìí wọ́n ní àwọn fẹ́ lo fún ni wọ́n ní $500 million wọ́n ní ìyẹn wà fún ìmúgbòrò àwọn àkànṣe iṣẹ́ lórí àyípadà ojú ọjọ́ $500 million láàánà sórí ìyẹn gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé sínú ìwé ìròyìn láàárọ̀ wọ́n wá tẹ̀síwájú pé nínú owó tuntun tí ìjọba àpapọ̀ fẹ́ yá lọ́wọ́ ilé ìfowópamọ́ àgbáyé náà ni owó tó jẹ́ $500 million tí wọ́n ní àwọn fẹ́ lò fún ètò ìmúgbòrò àkànṣe iṣẹ́ lórí àwọn àyípadà eléyìí tí ojú ọjọ́ tí ó máa nílò láti jẹ́ kí ó ṣe kíni kó gbéra sókè sí eléyìí tí wọ́n pè ní agro climatic ah ela je so le bo kiyin mi ma yo la ro sugbo ohun to sa pe nu ero kanu we ro daily post ile bo pa ma agbaye wa so pe ijoba apapo n bere fun owo na lati mu alekun ba awon aseyori ele ti won se lori eto na saju ni ile ifowopamọ agba agbaye iyen world bank ti so pe awon ma sagbeyewo mimu alekun ba ba owo ele ti won ya ajo na lati owo toto $700 million to fi de $1.2 billion si won ni ki le ise na to ri si oro ayika ti won moju to akanse ise na ki won le ri ise won se bo se to ati bi o se ye gege bi we royin daily post se ni alaye da ro e ba nibe sugbon won ni gbe si kankan lori omo ile de nigeria ta ba pin fun ra wa pe da jasmine o iwo san e ba 700,000 o ti je bi se ba o san mc rawo tori pe agbaragba ni o si wan kawe ma san o won ni nigeria ale gizo wa bile alakobade nbe luwe royin laaro eto ni gaga bi we royin daily post bo se gbe jade won ma ni awon mmm e mo won mmm won ni won gbona mi yo ni ile osogbo ile ise kan fi apo iresi oro ati semo won lo fi lu araalu ni jibiti opo eyan ti won ti ko sinu rogbodiyan na ni ile osogbo ni ipinle osun leyin ti ile ise kan ele ti won ni ohun ta iresi semo ororo ni owo perete na ni won ma ni o ti lu awon araalu ni jibiti bayo awon eyan ti won yoju sibe gege bi awon akoroyin se yoju sibe awon ti won ba awon akoroyin na soro ni won so pe omo gbogbo nje ele to gbode ati bi nkan se gbowo lori lo fa ti awon fi ko sowo awon ni jibiti na o gege bi won se lo si ilu osogbo nibi ti isele na ti waye ohun ti won wa nsalaye fa awon akoroyin ni wipe ile ise kan ele ti won pe ni Food Global Initiative ele to wo ilu lojo kerin osu kesan odun ta waye na ni won ni won wo ilu osogbo gẹgẹ bi iwe iroyin se wa gbe jade pe ile ise na so fun awon eyan na pe awon wo ilu na lati ran won lowo o lori oro onje bi iresi ororo nkan kan onje tawon enu challenge ati bebe lo won ni bo ti le je pe gbogbo awon onje na lo ti won gẹgẹ bi ile ise ohun se so won wa so pe awon yo ma ta awon onje ohun fun awon eyan ni owo kereje iyen owo perete ile ti o ti e po rara agbede odi olowo ni ilu osogbo na ni won gba ọfíìsì sí ilé tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní já ìrẹsì òróró sẹ̀mú àti bẹ́ẹ̀ lọ sínú ọ́fíìsì wọn ọ̀pọ̀ èèyàn ti ra ìrẹsì òróró àti sẹ̀mú lọ́wọ́ ilé iṣẹ́ náà ní owó kékeré tí ọ̀pọ̀ sì gba ohun tí wọ́n san owó fún kó tó di ọjọ́ ajé ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù tá a wà yìí ọdún 2026 ilé iṣẹ́ náà bá gbére àgádágodo.
1: This is Jordan 105.
2: Good morning, Lagos. FM. Welcome to the Jordan Breakfast Show. And today,
3: hey everybody,
0: kini oro eja ko risi o won na gbọlọpọ awon eyan ni won ro lu gege bi won ti wa se won ni okan ninu awon to padanu owo sinu jibi to padanu owo re sinu jibi ti na o ni babatunde eni ti o na faragba ninu isele na salaye bi isu sekun bi obe si se be o babatunde so pe ile ise na ni ohun ta apo iresi kan ni 27,000 ti gallon ororo kan si je 30,000 naira o wa salaye pe eyi lo mu ki ohun lo kowole ti ohun si koko ra apo iresi kan o ra o ti ri iresi kan ra won ni baba tunde so pe ohun tun gba owo gbomule kini kan lanta gbomule lanta ati lowo egbe ohun kan lati ra opolopo ounje na sile o fe se owo nu amo iyalenu lo je pe lojiji ni ile ise na ko igba ati agbon re to ti wo to ton ko wole o ti won sa lo pelu owo awon ti won ti san owo fun won saju ko to di wi pe da ba wo iwe iroyin ti nbe lowo mi laara ero pon waju office ohun ba sugbon awon yo ti lo won ni won gbona mi lo le ba gbade mmm odun na lohun ounje ni won fi wo nu awon eyan ni ilu osogbo bayi o ke ekule ogbo ko so fun toko kado gbo ko ro fo be e le ti e le wonu eko ijoba ipinle eko ni faye gba gbogbo ru nkan be yi wa ni we royin daily post laaro yi won ni bi orilede nigeria se nsun mo eto idibo odun 2027 se ni awon ara lu ko bi ara si awon mo agba oloselu ele ti won ni awon na ndu ipo ninu oselu awon ipo na si je iye ta awon baba awon ti je saaju tabi ki won bere ni agbon miran lati mu agbega ba agbara oselu to wa ninu idile won lara won si ni iwe iroyin igbejade omo are to ti fi ori oye sile iyen omo gomina ati are ile asofin tele ti won ti gba tiketi awon egbe oselu lati soju won ni ile asofin apapo ile wa be na ni won ni isele na si lo ti nfa awuyewuye bayo bi opo awon eyan se nbere pe se ipo oselu ti di oye ajewo fa won ebi kan ni amo ero awon eyan mi ni wipe awon omo awon oloselu yi na ni anfani oni anfani lati dupo oselu gege bi awon omo orilede Nigeria yoko amo awon onwoye lawujo lero ti won won so pe ipo agbara ni ile Yoruba ni orilede Nigeria oje ni ile Nigeria na ni won se gbogbo akojopo re fun ele to si je pe ki se wipe boya won se ipo agbara ohun fun eyan kan abi ebi kan akosile ti ajo eleto idibo INEC gbe sita o fi ran pe omo oloselu ti iye won to 20 lo gbe ipo oselu ninu idibo odun 2027 to nbo yi o ele to je pe won ti gba ipo ele ti awon lo jade lara awon ti won gba ti won gbegba ibo seyin ele ti won si ti di ipo oselu mu nigbati awon miran ninu won sese fe ti ese bo omi oselu ninu awon marun ele ti won ni won fe dije lo si ile asofin agba ni ile asofin agba nigbati awon meedogun yoku ti won fe dije lo si ile asoju sofin nilu Abuja gege bi won se wa ko oruko awon ti won ni awon baba awon ti je oye tele awon omo na tu jade tan o won ni lara won ni omo are tele ri lorilede wa Nigeria yan yabo Obasanjo won le na wa nbe o Yusuf Buhari ehun je ipinle Katsina na lo ti jade o iyen omo are ana ologbe Muhammad Buhari won ni baba re ti dari orilede Nigeria latodun 2015 titi do 2023 labi ase egbe oselu APC Yusuf na dije lo si ile asoju sofin lati soju ekun edibo daura gẹ́gẹ́ bí ìwé ìròyìn ti gbé jáde Adamu Atiku ìpínlẹ̀ Adamawa ọmọ igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí Atiku Abubakar ọ̀nà ọmọ rẹ̀ náà òun náà ṣe kíni ó jáde síta o láti jáde fún ipò lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá rẹ̀ ń díje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú alátakò ADC nínú ìbò ọdún 2027 Adamu Atiku òun náà sì ń díje lọ sí ilé asòfin àgbà fún ẹkùn gúúsù Adamawa lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ADC gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n tún ní Bello El-Rufai ọmọ gómìnà tẹ́lẹ̀ rí òun náà jáde o gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ síbẹ̀ El-Rufai náà jẹ́ ọmọ Bello El-Rufai òun náà jẹ́ ọmọ gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ ìyẹn Nasarawa El-Rufai o tó sì jẹ́ wípé abẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC náà lòun.
3: This is the sweet and it's about to get all funky today. Great music and fantastic teams in making you the best.
0: Ti gbégbá ìbò òṣèlú eléyìí tó ti já.
3: Best entrepreneur you can possibly be. Yes, so my people, this is not Jordan Drive and I dey lis ten to, so get better information. Won't give you no move an inch, but if you know say.
0: Lọ́wọ́lọ́wọ́ tó fẹ́ jáde fún staff ìpínlẹ̀ Jigawa lòun náà ti jáde. Chinedum Oji òun náà jáde fún pẹ̀lú Wọ́pà ti ìpínlẹ̀ Ogun òun náà jáde. Adégbèyega Adéfarati ti ìpínlẹ̀ Ondo Ọlámíjù Àlàwá Kálá ọmọ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ òun náà jáde. Wọ́n ní wọ́n kọ orúkọ gbogbo wọn lẹ́jẹ̀ wọn lẹ́jẹ̀ wọn sínú ìwé ìròyìn láàárọ̀ ẹ lọ ṣẹ̀rí ẹ̀ nínú ìwé ìròyìn Daily Post ẹ bá ń bẹ̀ láàárọ̀ tòní. Ààrẹ ti dé láti orílẹ̀-èdè France o.
3: Move your radio.
0: Bá ti dé sórílẹ̀-èdè Nàìjíríà, wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu, wọ́n ní bàbá balẹ̀ sí pápákọ̀ òfurufú Murtala Muhammed. Ìyẹn eléyìí tó wà nílùú Èkó lánàá ọjọ́ Ìṣẹ́gun. Wọ́n ní bí bàbá ṣe dé báyìí náà ni bàbá rẹ̀rìn músẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ń jó pé bàbá kìkẹ̀ lójú òfurufú títí gbalasa lójú òfurufú wọ́n ní àwọn kan bọ̀ ní sí i wọ́n ní kílẹ̀ báwa ra bàbá ní ẹjẹ́ ń délé náà bàbá ní ẹfọkàn balẹ̀ kò séwu kò sí wàhálà o wọ́n ní gbogbo ìrìnàjò tí mo rìn lọ yìí wọ́n ní kó lè dá náà ni o ààrẹ ní kò rẹ̀ mí ò sí ìké ìlọ ìgbà àtọ́jú kankan lókè òkó mo kàn lọ sinmi ní ìgbà àtọ́jú kankan o wọ́n ní dawo are ba ju sowo ba e ri saka lara mi dawo are bola metinu bo ba ni ko si wahala kankan ko si soro kankan won ni awon gbadun gbogbo irin ajo da won rin lo kaakiri isini eleti awon lo se won ni mo ti de bayi won ni e fokan bale mi o ni soro pupo ju loni eyin oniroyin e mo ki e kuse aranwo yin gbogbo to jere nigeria na lo nde se ti gbo mi ni bi ti mo wa lohun are wa ni eje dola ojo akoko inu osu kewa eja jo soro a jo soro oro ma ba yin soro eyin na wa nu weroyin daily post la ro sugbo adupe o are bola metinubu baba ti wa lo ilede nigeria pada baba e kaabo e ba ra kulikuli alatabo o da gbe ko na si wa ma lo ba won leti ba ti ka ro to ma lo gba kulikuli alata ki baba to lo abuja pada nbe nu weroyin daily post la ro toni won ni ojogbon isa le pantami na ni won tun so pe to iwo na lo jo moye ninu egbe oselu people democratic party yen egbe oselu olagurela pdp fo eto idibo gomina tin bo lodun 2027 ni ipinle gombe yen ipinle gombe o je won ni pantami da ba gbagbe ninu awon rogbodiyan tin sele ninu egbe oselu ohun yen ti ipinle gombe o na ni won gbera won lo si ile ejo giga o nigbati ajeyin wa ajeyin bo ti adaju ati oro atotonu lotun losi nibe na ni won ti ile ejo giga ti wa gbe kale pe to ajeyin wa ajeyin bo pelu gbogbo eri wa je nsun ninu egbe oselu do ali pantami iwo na lo je omo ye o iwo na lo jawe olubori nigba ta paje fun pe kere lo se eto idibo abi.
2: Hello Lagos, welcome to the Jordan Knight Show.
0: Ele la re ara yin ajewa asebo iwo na lo se kini lo ni gbogbo awon post na ni yun na wa laaro to ro yin ponjo won ni awon egbe oselu APM yen onipaki won ma ti soro won ti pe ile ifowopamọ agbaye bank won ti ni esa eyin ile ifowopamọ agbaye o e dakun e ba wa se amojuto owo.
2: Today we'll be discussing
4: the voices you need at work all day every day till payday are here. This
0: is eleti orilede Nigeria fe ya 105 papa julo eti are bola meti mojuto owo ohun o papa jere won ni o je egbe oselu to je pe won ko ro ohun ko ohun bo aye o te ri baka bi o ni ri bakan won ni won ni fe mo eniyan lokan won ni won kan fe yawo ni won ko ko wa sinu gbese ni o awon egbe oselu ni pa kini mo pe awon ti won fe yawa lowo pe e ma ti yawa lowo e wo dada awon nkan ti be bo se e ba wa foju si e ba wa fi muto ke si fi gbogbo ara yin to o to di pe buwo lu owo ti won ni won fe ya o latari iroyin 1.5 billion naira dollar o je ele ti won ni orilede Nigeria o fe ya latowo banki agbaye iyen na wa nu weroyin laaro awon egbe osodo ni paki alatago won soro nbe nbe laaro toni won ni owo wa naira o ti ti se kini o ti wa ni 1370 naira si dollar kan bayo te ba gbagbe lojo aje monday 1375 naira lo wa si dollar kan won ni sugbon lowo lowo bayo gege bi wero yin punch ti gbe jade won ni lowo lowo bayi won ni owo na to ti se kini o tu ti se daada die o tu lora lora pe a dollar o ti re mi nfeju won ni ni dollar naira na ba wo pe to in wa usio in kere won ni sugbon atewa asebo lana tin sojo isegun na ni naira wa na ba tiwa ni oja ti won pe ni NFAM yen Nigeria Foreign Exchange Market won da ba ra dollar kan pelu owo naira won ni 1329 naira lo je sugbon awon oja kan wa ile ti won pe ni oja ti ele e mo be ma yin da ma ra dollar emi o ti dollar gele ba fun mi emi no mo bi business sugbon awon yun da ni 1370 won ni sugbon ni Nigeria Foreign Exchange Market won ni 1329 naira si dollar kan on ni owo wa wa adupe ko ti e pada si boya bi 200 naira si dollar kan gbogbo mo lo si dede yin si won lo skoda lo lapa beun ngba ni wero ni daily post na let ba enikan ti o je gbagbaja en to lowo ju nile Africa ile adulawo to tu ja re fun ile ile ise Dangote Industrial Limited ya linko Dangote baba ti ni mo duro to mo ti se to bayi lati koju gbogbo
2: station with a voice for entrepreneurs your favorite
0: oi dojuko ele ti ba dojuko ise ti mo se
2: ati tunes are just a click away
0: ewo ti mo dale ewo emi ti gbo awon awon idoko awon Dangote ni ohun ti se to bayi be na lo je pe ohun o yi daju pe ohun ni owo ele ti a mo si iye to ohun ma gbe won yo 25% yen ida marun o le ni ogun won yo ku kúrò nínú iye tí wọ́n ń gbé po jáde láti ilé ìfọpo òun ó lè wo yọ kúrò ó ní látàrí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ adúláwọ̀ náà ni wọ́n ti ń ra àwọn àyè nínú ilé iṣẹ́ òun ó nígbà tó sì ti ń pọ̀ sí báyìí tí wọ́n ti ń ra àyè táwọn kan ti ń kówó wá tó ti ń ra shares lòun àgbà ó yà gbé kí gbogbo ẹ̀ tún lè rọrùn fún òun dáadáa ó ní òun ò wá ṣe kínní òun ó máa òun ó yọ bí ìdá márùn lé ní ogún nínú àwọn ilé ìtàpọ̀ òun ó jẹ́ kí gbogbo ẹ̀ kó lè ṣe kínní kó lè rọrùn fún everybody wa ní nàìjíríà níbẹ̀ nínú ìwé ìròyìn láàárọ̀ punch náà lẹ́ ti bá ní ẹ̀kúnrẹ́rẹ́ wọ́n ní.
2: Jordan FM listen now and turn up.
0: Ilé ẹjọ́ kan tí ó wà ní ìlú Edo àwọn ọ̀rọ̀ wà fún wọn ni wọ́n ti rán àwọn ìdá mẹ́rin kan eléyìí tí wọ́n pàṣẹ pé ó tọ̀ ẹ lè lọ gbẹ̀mí lẹ́nu wọn títí tí wọ́n fi tí wọ́n ní fi mímọ́ o wọ́n ni wọ́n dájọ́ kú fún àwọn mẹ́rin kan látàrí wípé àwọn mẹ́rẹ̀ẹ̀rin ẹ̀sùn tí wọ́n ní wọ́n ṣe ni wípé wọ́n lọ́wọ́ nínú ikú arábìnrin kan eléyìí tí wọ́n jí gbé ní ọjà kan tí wọ́n pe ọjà ọ̀hún ní vegetable market èyí tó wà ní ojúnà airport sí Benin níbẹ̀ gangan ni adájọ́ Justice Aigbona Muhammadu ló bá gbé ìdájọ́ náà kalẹ̀ pé ẹ̀sùn mọ́kànlá ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀ jiyàn gbé ẹ̀ ń pààyàn ẹ̀ ń digunjalè ẹ̀ ṣẹgbẹ́ òkùnkùn ẹ̀ ń hùwà tí ò tọ́ ọ wá ka gbogbo ẹ̀sùn náà bẹ́ẹ̀ náà lẹ̀ ń lo àwọn ohun ìjà olóró tí ẹ kì í ṣe ọmọ ogun ẹ kì í ṣe ẹlẹ́ṣọ́ ààbò ká wá ní tọ̀ ìdájọ́ òun rèé o látàrí wípé lọ́wọ́ nínú ìjínigbé arábìnrin kan tí wọ́n ní tajà nínú ọjà vegetable market wọ́n ní tọ̀ ẹ̀rìn lọ pa àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ́n ní ìdájọ́ kú òun náà ni adájọ́ náà gbé kalẹ̀ sórí àwọn mẹ́rẹ̀ẹ̀rin o ibẹ̀ nínú ìwé ìròyìn láàárọ̀ tòní ẹ̀bà níbẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ wọ́n ní arákùnrin kan rèé tí wọ́n ní wọ́n ti rán lọ sí ọgbà àtúnṣe ní nǹkan bí ọdún 2022 nílùú èkó wọ́n ní tí wọ́n fi ẹ̀sùn kankan látàrí wípé tọ̀ òwúwà kan tí ò tọ́ o wọ́n ní wọ́n sì mú lọ sí ilé ẹjọ́ nílùú èkó ilé ẹjọ́ bá gbé ìdájọ́ kalẹ̀ pé tà lọ kẹ́kọ̀ọ́ ní ọgbà àtúnṣe wọ́n ní ó ti wà ńbẹ̀ láti ọdún 2022 wọ́n ní ṣùgbọ́n báyìí o wọ́n ní ṣe rí arákùnrin òun náà ló jẹ́ wípé ó mà ti gba ìyọ̀ǹda báyìí o lẹ́yìn tó ti lo ọdún mẹ́rin gbáko ìyẹn ní ọgbà àtúnṣe orúkọ arákùnrin ọ̀hún wọn kò fi jáde sínú ìwé ìròyìn láàárọ̀ yìí ṣùgbọ́n wọ́n ní òun pẹ̀lú àwọn méjì kan náà ló jẹ́ ìyẹn kalẹ̀ wọ́n ní ṣùgbọ́n òun lẹ́yìn ọdún mẹ́rin tí ọ̀dọ́mọdékùnrin ọ̀hún tó ti lò lọ́gbà àtúnṣe òun náà ni wọ́n ní tọ̀ ìdájọ́ wọn rèé o ìpè lẹ́yìn ọdún mẹ́rin tó ti lò àfiọ́lẹ̀ kò mọ lọ láyọ̀ àti àlàáfíà ìlú Èkó nìyún náà ti ṣẹlẹ̀ ẹ̀bà láàárọ̀ tòní wọ́n ní àwọn aṣòfin ìpínlẹ̀ Cross River wọ́n ti gbé ọ̀rọ̀ kalẹ̀ lórí ọlọ́pàá ìpínlẹ̀ bí ó ṣe fẹsẹ̀ múlẹ̀ dáadáa ìyẹn ní apá ọ̀dọ̀ wọn àti ní àwọn ìpínlẹ̀ bíi mẹ́rin ó dín ní ogójì ìyẹn 36 ìta ní lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní àwọn aṣòfin wọ́n ti gbé ọ̀rọ̀ kalẹ̀ wọ́n sì ti ń jẹ̀ràn rẹ̀ tí wọ́n ti ń sọ lọ́tún tí wọ́n ti ń sọ lọ́sì bẹ́ẹ̀ náà ni wọ́n jù sọ́tún wọ́n jù sósì ṣùgbọ́n àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe gbé jáde o wọ́n ní ṣe rí ọlọ́pàá ìpínlẹ̀ yìí ló jẹ́ wípé yóò ṣe ohun tó tọ́ lóòótọ́ fún ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà tó sì jẹ́ wípé yóò tún jẹ́ kí àwọn àjọ ọlọ́pàá gangan lórílẹ̀-èdè nàìjíríà kí iṣẹ́ tiwọn náà kó ba lè rọrùn dáadáa kó lè lọ síwájú àti síwájú gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé jáde ṣùgbọ́n àsìkò sí náà mo ṣe ń ge pépèpé o ẹ lọ sínú ìwé ìròyìn ẹ bà níbẹ̀ láàárọ̀ tòní daily post lẹ́ẹ̀tì bá inú ìwé ìròyìn punch lélẹ́wà o ṣé ẹ rí wike ò ṣe alátìlẹyìn fẹgbẹ́ òṣèlú apc o ààrẹ bọ́lá ahmed tinubu nìkan ni wike ń ṣe àtìlẹyìn fún talento sọ̀rọ̀ ọ̀ṣíọ̀mọlẹ̀ adams ọ̀ṣíọ̀mọlẹ̀ àwọn náà ni wọ́n sọ eléèdì mímọ̀ ìyẹn ni ti sẹ́nítọ̀ tí ó tún jẹ́ aṣòfin tó ń ṣojú edo north adams ọ̀ṣíọ̀mọlẹ̀ òun náà ló sọ eléèdì mímọ̀ pé ṣe rí mínísítà fún olúùlú lẹwa ìyẹn sọ wike ó ní kì í ṣe wípé ó ń ṣe àtìlẹyìn fún ẹgbẹ́ òṣèlú apc kì í sì ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú apc ó ní iṣẹ́ tí wike gbà ni wípé kó ṣe àtìlẹyìn fún ààrẹ bọ́lá ahmed tinubu kí ààrẹ bọ́lá ahmed tinubu kọ́ ṣàtúnkìnì kọ́ ṣe àṣeyọrí ọ̀ṣíọ̀mọlẹ̀ ló sọ eléyìí tó ṣe fa kò mú òkun ẹ̀yọ lánàá ọjọ́ ìṣẹ́gun nígbà tí wọ́n fi ọ̀rọ̀ ojomi tó rọ ọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ lórí amóhùnmáwòrán níbẹ̀ gangan ọ̀ṣíọ̀mọlẹ̀ ti ní ẹjẹ́ àsòótọ́ fún yín ṣe rí ọ̀rọ̀ tí ń jà rìn láàrin wike àtàwọn gómìnà inú ẹgbẹ́ òṣèlú apc ó ní kò yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ ni wọ́n wò wípé bóyá wike ó fẹ́ gba ipò nínú ẹgbẹ́ òṣèlú apc ó ní irọ́ o ó ní ṣe rí wike ààrẹ ní ṣàtìlẹyìn fún ó ni a wike o nse omo egbe oselu APC ko si le ise atileyin fun egbe oselu APC o ni gege bi oro to wa so to so pe awon gomina egbe oselu APC pe ole ni won oloselu ole oloselu to yole o ni gbogbo gomina tin be ninu egbe oselu APC gege bi eni ti o ti fi igba kan je gomina ni pele edo gege bi o se fa oro na to fa yo bi ko mo kun ba pe seri ki nse omo egbe oselu APC ni wike o wike kan lo inu mimo re lati bi se atileyin fun are Bola Ahmed Tinubu ni inu we iroyin punch na le ti ba iroyin na laaro toni won ni awon egbe oselu ADC Bomi lowo ki n bo lowo e ti mo awon egbe oselu ti eka ti ipinle Bonu won ni won ti soro o na ti so latari awon marun kan odo marun ele ti won ni won mu latari pe won wo aso pe Tinubu must go eh won ni awon odo marun kan ni won wo aso ton ko Tinubu gbudo lo o Tinubu gbudo lo o Tinubu must go o na ni won ni won wa won ni owo ofin to won won ni awon egbe oselu Bomi lowo ki n bo lowo won ni won ma soro wi pe kilo de te fi mu gbogbo wa la lava ni lati soro won ni awon egbe oselu ni yo ko so to gburun be ngba ti won wo Tinubu must go gege bi egbe oselu yi eni to je akowe fun won iyen baba Ahmed Mustafa on gogo na lo so eleedi mimo lanojo isegun lale ana nibe ni Mustafa ti so wi pe se ri gbogbo te je owo ofin te fi mu awon odo marun te mu yi latari pe won wa so pe Tinubu must go o ni iyen ki se wi pe boya awon omo yen won omo nkan ti won se o won mu ton se ko to ri pe won woru aso be o won ni ko ye ki won fo owo ofin mu won rara o ipe gbudo fi awon omo ile tori bi pe won ni anfani lati so edun kan won ni lava ni lati wo aso je bawo na la aso won bawo na lo te nkan si lara ijade pe nkan loko wo fun agbe kan wo aso hun gege bi awon egbe oselu Bomi lowo ki n bo lowo ADC na ni won ti ko yoju si imimu ti won mu awon omo marun ni ipinle Bonu latari won wo aso Tinubu must go you know wa ninu iwe iroyin laaro toni eba nibe o won ni awon ajo nema ele ti won ri si oro ekun orilede Nigeria iyen net boya inu won ni opolopo ibinu iporuru okan na lo sele lawon ipinle kankan kakiri baye ele to je pe omi yale agbara ya shop o ti pa opolopo araalu be na lo ti so awon mi di eni ti oni le o be lo ti ba opolopo ona je to je wi pe o ti ba nkan pupo je gan ni o won ni elomi to dako to je pe asiko to ye ko lo kere oko re won ni ojo ti wo gbogbo ere ko yo ti wo lo won ni eye o si da gege bi won se wa se ni alaye won ni se ri apa north ati south won ni ben gangan lo buru ju ti agbara ojo to ti se won ni jamba gidi gan ni o won wa tesi wa ju pe awon ti ko awon egun kan kale pe o da se ri e ja ma lo se atileyin fun awon agbe awon loja awon ti won ni okowo ti o je ti taladani ati opolopo awon to je pe won je ya omi yale agbara ya shop e ja se atileyin fun won won wa tesi wa ju pe awon ma nge agbe kale oro nipa pe omi o ra o tori pe asiko ta si wa asiko ojo si ni o ko si si gba kan ti ojo ni ro won ni ojo ro o won ni awon si ma nbe jade pe e ma wo pe oju kesan o la si wa gini kan ni ojo si le ro ti todo yo fi pari won ni ka ma gbarade ka ma kora wa mora ni o ko je pe gbogbo awon nkan to ye ka se na lo ye ka se lasiko nbe ba mo pe kini ojo ba je to ba lo de lojiji o won ni ke yo mo se kini ke yo tete le ma moju to bayi awon ajo na ni won wa tesi waju pe sugbon awon o awon ti yan awon okunrin awon eyan to je pe won ma se juto fun oro ojo ati awon agbegbe kankan lati le je ki won le ma daabobo oro aje awon eyan ati awon oko ere oko awon eyan won ni yi gangan na ni awon ajo nema hun ni won ma so oro po nu oro ti won so laaro punch na le ti ba iroyin na ni ekun rere laaro toni egbe oselu ti APC olobu onigbalẹ ti ipinle Eko won ti soro laaro yo won soro si enikan to je omo oye ninu egbe oselu Bomi lowo ki n bo lowo iyen ti ADC e to je omo oye fun ipo gomina igbaradi ti n bo yen gbadebo roads vivo ohun naa ni won so won ni roads rose gbadebo yo n gbo gege bi oro ti gbadebo so lo je ki awon egbe oselu ohun jade o gbadebo ni ise ri be se n wo meyi mo ti gba olukọ ti o ma ko mi lede yoruba to je pe laipe laijina te ba ma ri mi ni ti ba ti se ipolongo ibo bayi e mo so yoruba daada ni ede abinibi wa ni ile eko ni mo so bayi to je pe ma bawo eyan so pelu yoruba ti yoruba mi o du ore daada ba wa gbe sele bi aja re pe igbe ta gbe nkan ni yo se ko tete mo ede yoruba o jeje wa npe ede yoruba fun igbarajo 27 o ya o won ni o ya ogan ni o gege bi oro je jade lati enu akowe fun awon gbe sele apc ni ipinle eko yen seye oladejo ngogo na lo so lana ojo isegun pe o ya rose vivo gbadejo o ma ya ogan o ye se wa nso ke o gba oruko ti o ma ko e ni yoruba ti yoruba re o fi dan mara dada iwo ma so ede yoruba lati fi se ipolongo ibo fa awon eyan won ni iyun na da won ni igba ile aro tarugbo re nsugun oge o won ni won soro gan o ile kun egbe selu apc na ni won ju oko oro yi si gbadebo eni to je omoye na egbe selu bo mi lo ni ilu eko o wa ninu we iroyin na leti ba iroyin na laaro toni e lo gba change iroyin na o e ba nbe e je ma won koko bi melo kan ka fi jo awon iroyin eleyi ti amuwa sita laaro yi ka fi jo ni eyin ko yi gbogbo e le gun rege dada laaro yi o ko ba soju opo sile o won ni awon omo ogun won ti wo awujo awon agbe ati awon tin da eran daran daran ni ipinle plateau latari ija ko agada tin be laarin won ele ti won ni awon agbe n koroju si awon daran daran pe won da eran wonu oko awon tin won si ba ere oko awon je pe ta ba wo pe asiko ati kero on na lo n de lo tin de bayi won ni sugbon awon da eran wo be won ni eyi na lo je pe ta ba gbagbe ro yen ko ti gbe ka awon agbe ni ija nbo kolomo kilo fomo re ija nbo laarin awon agbe ati awon daran daran won ni sugbon awon omogun ti wa be bayi lati le je ki won petu si awo ele to wa laarin won ki alafia ko ba le se kini ko ba le joba iyun na wa nu weroyin laaro toni ewo se ri gbogbo awon ona ti awon ti won se atileyin fun awon agbesumomi ti won gba gbogbo e la ma dipa awon omogun orilede ati awon ajo icpc na so ele di mimo laaro toni e ba nbe laaro e emi o ma mo nkan to fa o mi mo to gbe o pe o ti gbe nkan mi ni o ta le to soro ona nuga o lo soro si dino mi laye lori oro kan ele ti won ni
5: awesome talk every day all day on Jordan 105.5 FM on social media follow us on social media Facebook Jordan 1
0: 20,000 net fund ele ti won ja laarin ba wonu we the daily post e ba nbe laaro toni wani wati la shepade awon aya awon minister fun oro agbara ati awon ajo disco wani wati shepade latari bi ina wakati merin le ni ogun 24 hours ele ti o fi du ore lorilede naija won ti won ti lo shepade o ipade ohun yo si yori si dada won ni awon marun kan ni owo ba o okay mo ti so le kan ti won wa aso tinubu must go ni ipinle bonu iyan na jade ninu we iroyin daily post na laaro toni won ni owo olopa te omodun merin le ni ogun merin din ni ogun 16 years old ele ti won ni o je afurasi esunwo na fi kan o wa nu weroyin laaro ele lo gba change e ninu weroyin daily post be je lo si ojo opo sile iyen fun ti aaro toni e ba iroyin ohun ni ekun rere laaro yi e je fi orin ka fi mo lore gege bi eyin ololufe wa be se ma npe sori otunu weroyin laaro e

0: Àwọn mẹ́rin tí a ń dájọ́ kú fún ní ẹ̀dọ́. Bí a ṣe dájọ́ fún wọn kí wọ́n já tètè mọ̀ bí a ṣe fẹ́ ṣe wọn. Wọ́n mọ̀gbọ́n alábẹ́rẹ́ kú o. Wọ́n mọ̀ pa wọ́n lábẹ́ aṣọ o. Tí a bá mọ̀ tí a fẹ́ gé ọ lórí wo gé ọ lórí.
1: Jordan 105 FM Instagram Jordan 105 FM Lagos.
0: Mo sọ rẹ̀ pa lórí tẹlifíṣàn. Kí orí ọ lọ lọ́tọ̀ kí òkú ara ọ lọ lọ́tọ̀. Ìwọ́n rọ̀ kí n kọ́ ọmọ Nàìjíríà orí. Gbogbo àwọn ààrẹ wa, gbogbo àwọn gọ́fúnọ̀ wa. Wọ́n yìí fi polówó wípé nígbà tí a bá ń polówó òdìbò ní yìí polówó ìrẹ̀ yìí pé táwọn bá débẹ̀ o ẹni tí a bá ti dájọ́ kú fún o àwọn máa pa lójú ẹsẹ̀ ní òun kankan o ẹni tó bá tẹ́ débẹ̀ wọ́n já máa máa pa wọ́n máa pa wọ́n láàrin oṣù kan ṣoṣo méjì ọ̀pẹ pátápátá.
2: Ìyẹn
0: bàbá wa tinubu tẹ ṣẹṣẹ dé láti ibi tí a ti dé a dúpẹ́ pé wọ́n ń sọ wọn lọ ọlọ́run ti jẹun odi báwọn náà láyọ̀ àtàlàfíà ẹ má jẹ ń parọ́kùnrin yẹn ká má parọ́kùn ara ká má tara wa fẹ́ rí kò tí ààrẹ kan tó lè débẹ̀ tí ò ní ìyàwó ṣùgbọ́n owó tí a ń bá wa fẹ́ ya owó ń ta ya tẹ́lẹ̀tẹ́lẹ̀ ta ya kan yìí o ǹjẹ́ báyìí nǹkan báyìí la fi se o nǹkan àtẹ̀fẹ́ ẹ̀ yá yìí o nǹkan báyìí la fẹ́ fi se o gbogbo àwọn ààrẹ tí a bá ń débẹ̀ kò sí tí ò ní yáwó nu gbogbo wọn wọn yìí sọ àwọn òtí máa fi polongo pé kí n bá débẹ̀ yìí ní yáwó kí n bá débẹ̀ kóòtù ẹ̀ wá sọ pé ìlàjì tó ń bá bá ní gbèsè ní nàìjíríà wọn sàn
2: lájì ó ń tó kúlò àbá wa láti ògìjọ ẹja máa ṣe pépèpé ẹlú ẹ káàárọ.
3: Ẹ káàárọ.
2: Ẹ káàárọ.
3: Ẹ ń ṣe ra o.
2: Present ma.
3: Ọlẹ́ òní dàrọ̀.
2: Àmì o.
3: Iléeṣẹ́ náà òní dàrọ̀ lábọ̀rọ̀ náà.
2: Àmì ma.
3: Gbogbo àwọn agbésọ̀ ọ̀nà tó lọ́fẹ́ fà wáyé kó mọ́ ṣe mú ọmọṣẹ́ ń pa wọ́n láti jọ ìní wá ti dúkù jù báyìí lọ. Ọ̀tá alọ́kọ́ àwọn amáwọn èèyàn àwọn ẹ̀tọ́ mú ẹ̀bẹ́ àwọn lé àwọn tó máa tọ́ gbá tọ́ kọ́ àwọn ẹ̀sùn wọn lé àwọn tó máa ń pọ̀ sí. Wọ́n ṣe ń dájọ́ ẹ̀ ló dá o.
2: Jẹ́
3: tó wọṣọ kínú. Ọjọ́ náà kábọ̀ òwò lọ wò bọ̀ náà. Wọ́n kọ́ máa lè fi dá aráyọ̀ tilẹ̀. Bọ̀tọ́ máa mú ọkùnrin kọ́ wá sí mọ kọ́ kìlọ̀ fún ọkọ́ nípa máa lọ nípa máa tì wọ́n wọlé. Wọ́n kọ́ máa ṣe bẹ́ẹ̀ mọ́. Kò sí kí ilẹ̀ máa wáyé o. Àfitá bá ń tọrọ àwàjọ lóko o.
2: Ẹ ṣeun ma orúkọ yín àti ibi tẹ ti ń pè wá.
3: Ní Adilékọ Adéṣọlá.
2: Ẹ ṣeun ma ẹ ṣeun yá wa ẹ ṣeun gan wa. 09063352 tàbí 07051697912 ẹ lọ ẹ káàárọ.
3: Ẹ wà pé ojúmọ́ o.
2: Ojúmọ́ yìí o.
3: Thank you, Ẹ̀wọ̀.
2: Present o.
3: Ògbébàjẹ́ fún wọn.
2: Àmì àtẹ̀yìn náà.
3: A kò kú àmójúbà ààrẹ wa.
2: Ẹ wò ó, àmójúbà gidi ni.
3: Yorùbá sọ wípé tá a bá ṣe àlàpà lọ́ṣọ̀ọ́, tí ò bá ti yẹ ọ̀ṣọ́, aṣọ tó bá tọ́ sí igi òun la máa ń dá fún un. Ṣèbí ọ̀la báyìí nìsín, a máa ṣẹ́ni bíi ti ṣiṣi sí. Lókì náà la tún máa ṣe.
1: Listen on the go at www.jordan105.
3: Yellow. Talk with you, but I must do no.
4: This is Jordan 105.5.
5: Station with a voice for entrepreneurs.
1: Innovation. Radio has never been this excited. This is Jordan 105.
5: Good morning, Lagos.
1: FM.
5: Welcome to the Jordan Breakfast Show. And today...
6: Hey, everybody, this is The Sweet, and it's about to get all funky today. Great music and fantastic teams in making you the best.
2: 9 years, 8 years, OJ, 8 years. Emma Binu, Oduke Joe. Lakme, 8 years, starting Bones Afefe, Ola, October 1st. Hello, Ekaro.
3: Hello, Ekaro.
2: Yes, sir.
3: I was a little bit. Not to do anything, you're going to do a bad job with the last 6 years.
2: I'm not going to be able to do it.
7: Yeah, so you mean a little sorrow.
2: Yeah, wow, you know, Lati.
7: Yeah, I am.
2: I'm going to go to Nigeria.
3: MC Rawo.
2: Present, sir.
3: Ọkọ jọ mẹta.
2: Àwa rẹ ni.
3: Ẹ jẹ́ kí n wọlé láti jọ ìyẹn ṣe.
2: Ah, àwa kọ́ o.
3: Ọ̀gá ọ̀gbẹ́ni Benjamin láti ìjú ìṣàgá ìjú station ló sọ̀rọ̀.
2: Ẹ káàbọ̀, sir.
3: Àwa nìyẹn. Èyí tí ó bẹ̀rẹ̀ dá síbẹ̀ òun ni nípa number one nípa ti gbèsè tí a jẹ ní Nàìjíríà. Àwa bá ti lé ní 60 years. Ah, ni so eyan kekeke lo ma so o
2: ilode
3: lati 50 si sale
2: ile se ele baba
3: awon ti le ni 50 awon 70 80 a lo so la ni gbese so
2: emi na ma
3: ya lagba lagba lati sise mo
2: emi na ma ya ojo ori nsin ma ya ojo ori kan jori mi
3: ah lagba lati sise so eyin le ma so eyan kekeke
2: o da ko si wala awa la ya
3: e
2: se o sa
6: entrepreneur can possibly be. Yes, so my people, this is not Jordan Drive now they listen to, so get better information.
3: Nipati, I want to money be me. I go, I jack up. I want to keep go on my reward. If possible, you want to share it. Come on, we want to make money.
2: Oda.
3: No, I'm not. But she want to come on. We share power.
2: Eshun sir.
3: So that I pay money. That I pay money.
2: Eshun Bami. Lati.
3: Oda. Oda.
2: Yes, sir. Aba ni gbogbo yin wa ni eyin te eyin agbalagba ni sa awon mo yin ni ka ma san so ye ko ri bi a jo san ni e le ka ran
3: e ko ni awon ni tin bi la jara o
2: e ri sa
3: o ra ti la ti gbogbo ani pe ma se ka
2: wa aba e ka bo sa
3: e wa ni aba e wa e le ma gbo ka mi ka so ma di ta ni ka ma pa la ta ka la ba lo pa
2: o su mi baba
3: aba de ni la de da ma le ma gba ya e ni na ni gba ri de de ni de ma gba to I want to go to the house. Bravo.
2: Yes, sir. Baba wa lati Ijebu Ayepe, Eseun gan, sir. Hello, e karo.
3: E ma karo.
2: E ko ojumo, sir.
3: Jordan FM ni Baje o, wa ta Paulo.
2: Ami baba.
3: E ko ti owo.
2: Ami o.
3: O po mi ya so la ki pala la ta to se se.
2: E ka bo, sir.
3: O pe ro are wa mo pe pe personally, o to
8: tó wà bá ọmọ ọmọ rẹ̀ jẹ́ sọ̀rọ̀ ibi tó bá gẹ́lẹ́ bí ti bá ìpínpọ̀ kó wa mẹ́rin méjì kọjá pọ̀ kan wọlé ìkan kàdúná tó bá dé tó ju ọmọ rẹ̀ jẹ́ ẹ̀kọ́ nàìjíríà òṣìṣẹ́ fẹ́ ṣàjẹ́ kó ní solution pé kó gbọ́dọ̀ di 500 àdáṣẹ́lẹ̀ láti ọ̀tún la lọ fún
2: un ẹṣin baba wa kíọ́lá kẹfà láti àbẹ̀sán estate 09060335 ẹ kú ojúmọ ẹ káàárọ̀.
9: ẹ káàárọ̀ ẹ̀ka ọ̀bọ̀lọ́lọ́pọ̀ kùtùm
2: ẹ káàbọ̀ ẹ̀ yes ma.
9: ẹ tẹ̀lé àṣẹ kílẹ̀ ìbọ̀lẹ̀ tó dùbú tí wọ́n kọ́ ẹ̀
2: yes ma. àgbọ̀nyìnmá.
9: ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ kí oúnjẹ máa fi wà ní ìlú tó bẹ̀rẹ̀ ṣe kọ́pọ̀ rẹ̀ kan ti sọ pé ìdúró rẹ̀ jẹ́ pẹ̀mpẹ̀m ẹ̀rọ kó wá ń fáwọn àwọn fámà ní owó fẹ́

0: Ẹ káàárọ̀.
1: Ẹ bá ń parí dúró yín.
0: Ẹ káàárọ̀.
1: Yes sir.
0: Ẹ wọ́n tọ̀.
1: Orúkọ yín àti.

0: àsìkò tí kó wa ní papá mọ́ra gan láàárọ̀ yìí ìpè tí màá fi kásẹ̀ abala tò nílẹ̀ rí ẹlú ẹ káàárọ̀
1: ẹ̀ka àgbàlá dúbẹ
0: ẹ̀ka àbọ̀ sà
1: wọn lè kí ààrẹ pé kí wọn káàbọ̀ wọn kú ìrìn àjò
0: ẹ ṣeun
1: wọn gbà bẹ́ẹ̀ dé yìí náà ká tó wọn kú wọn tí wọn fún lóto wọn rẹ́ẹ̀sì láàárín ọ̀sẹ̀ kan ẹgbẹ́ òkú ká ti rí àyípadà kékeré di 500 ẹlẹ́ẹ̀kejì
0: ẹjá wà lọ láàárọ̀ adúkẹ́ pé òkun.
2: Move your radio with you. Hello Lagos, welcome to
0: the Jordan
2: Night Show, and today we'll be discussing
3: the voices you need at work.
0: Nitajo ambi Basman, ajowa ni la gudu ni ani
3: work all day, every day till payday are here on Jordan
2: 105 FM.
0: Adese lati fola
4: ni nla tunju simsola
5: o ko tebi ni jamiu
0: mo jiba teni ola alajanu e ja ma lo laaro adupe adupe pekun ojo ni ti gbogbo wa atupade laaro lalagbara olohun mo fa yin lady muba lowo special day lo pe e ja ma fi yin se lo titi ola ta tu lanfani lati pade lori otunu weroyin ile oni ile wa ona ni na wa gorogodo ayo ni lu fun ajo eri oluwa gbe mi leke adebayo lo ko temi mc rawo mo yo olorun ba mi science e karo.

0: e karo sa
1: ya beji ki lo de
0: daddy baba beji ni o
1: ki lo se
0: ah tana lo ti wa hospital won de ni ka mo wa e sa nu mi sa
1: o le to yen ni
0: ah o gle gan o
1: mo nbo gba ko ti ti lo san
0: e se sa e ni damu o
1: ami eyin eyan mi ni ipinle eku governor wa baba jide sanwo olumo wi pe arun ki kanle koko to wole to ni ijoba eko fi gbe eto ilera eko kale ki iwa ati ebi e ma ba sagbe fun itoju ara yin
2: awon osise lagos state health management agency lasma tun ilera eko gbe yewo won se alekun anfani si o wa di ilera eko standard jara
1: ki iwa ati awon ebi re le re
3: Awesome talk every day, all day.
4: Your favorite tunes are just a click away. Jordan FM.
5: This is
1: ìtọ́jú tó péye gbà lówó tí ò dé rárá.
6: Má dúró kí àìsàn wọlé tó fún ara ẹ. Bí ìlera Èkó stọ̀.
7: Wà á dá àwọn ìbéèrè ráńpẹ́ nípa ara rẹ ni wà á bẹ̀rẹ̀ sí ní jẹ àwọn àǹfààní ìlera tó péye.
8: Ètò ìlera Èkó òfin ni nítorí náà dandan ni fún gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó.
9: Ìlera Èkó ní àǹfààní fún gbogbo èèyàn. Ọmọdé, aláboyún, alákọ̀wé àti oníṣẹ́ ọwọ́.
10: Àwa àgbàlagbà náà ń jàǹfààní ìlera Èkó.
11: Àwa ọlọ́jà náà ò gbẹ̀yìn. Kódà ìjọba fi rọ̀ wá lọ́rùn.
12: Tí wọ́n bá ń gbàdúrà kẹsàn-án máa
13: wọ́n. Down and turn up.
14: Ọlẹ́ tọ̀ wá wá tẹ̀lé tara.
15: Ìlera Èkó standard jara ni àní ẹ̀.
16: Níta yìí, ẹ kàn sí wa nílé iṣẹ́ wa ní The Good Shepherd House, Alausa Ikeja, Lagos. Tàbí kí ẹ kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀.

0: eku ile o eku fomo eniyan se aku pari osu adupe osu keso tun lo an wa wo si osu kewa lola osu kewa re ohun re a ma wa wa wale
1: 105.5 FM Twitter Jordan what
0: ola ola aiku ti se bale oro awa wa
1: 105 FM Instagram Jordan 105 FM Lagos listen on the go at www.jordan105fm.com
2: good morning Lagos welcome to the Jordan Breakfast Show and today
3: hey everybody this is the sweet and it's about to get all funky today great music and fantastic teams in making you the best entrepreneur you can possibly be
4: yes so my people this is not Jordan Drive and I they listen to so get better information I won't give you no
0: money ẹgbẹ́ tó àmì mi jọ kẹsàn-án ọdún 2026 ọlọ́run mà ṣe o má padà lẹ́yìn wa àmì o ìkànnì alálùbáríkà ni Jordan 105.5 FM náà láwà tá a ti ń dá kọ̀jọ̀kọ̀jọ́ tá à ń gbóhun gbogbo ṣe nírọ̀rùn torí pé tútù làárọ̀ dẹ tútù làárọ̀ bàbà ilé olúwẹ̀rí kan kì í gbóná ẹkú ìfọmọ ènìyàn ṣe o ètò ọ̀hún rèé jáwọ́ ń bẹ̀ jáwọ́ níkà pẹ̀lá gbólóhùn bí ọ̀jẹ̀ gangan dẹ́ndẹ́ bí àgbà ò bẹ̀rù bẹ̀rù yàpá tí ò péjọ anú tọ́lọ́run ò ní ajókòóta àgbà ṣe é pè ránṣẹ́ ṣe é bẹ̀ lọ́wọ́ ẹ̀ òkìkí ò pọ́jọ́ o ariwo ò pọ́ṣù pàǹtí ò péjọ ẹkú ilé o a dà fún wa ọlọ́run bá ń lọ́ra ẹ̀mí yín àmì o bàbá mi nínú lowó ẹkú ilé o kọmi musiba ọlásùgbé ẹkú ilé alájọ ọlásùgbé aláìyá mo dé o papa wẹdà mo ti bọ bọdá mi jẹrò mo dé olóyè aṣọsán yìí mo dé ẹkú ilé ẹkú ìfọmọ ènìyàn ṣe a dà fún wa ẹjẹ sáré gbà bí ìwọlé ẹgbọ́ kí ló fà á tí ìwà jàǹdùkú fi ń pọ̀ ibì kan ni mo kọ̀ fẹ́ wò níbẹ̀ níbo ni mo fẹ́ wò ní wípé ohun pàtàkì kan ti ń jẹ́ kí ìwà jàǹdùkú máa pọ̀ láwùjọ kò kọjá wípé àwọn alágbára kan wà àwọn èèyàn kan wà nípò tó jẹ́ pé àwọn gangan ní jẹ́ kí ìwà jàǹdùkú máa pọ̀ lọ́nà wo bá a bá mú yàn pé jàǹdùkú ni àwọn ọlọ́pàá ò ní pè ní jàǹdùkú láéláé ẹmọ tó kọ tí wọ́n pè áfúrásì ni wọ́n máa pè wọ́n ní suspect wọ́n ní pè criminal láéláé má sọ fún wa lórí ètò yìí ẹ máa wò pé àwọn ọlọ́pàá mú wọn dẹ̀ pè ní criminal kìnìkan kìnìkan.
5: Uba ní ṣe ọ̀bọ̀ if you no say you wan move your radio too.
2: Hello Lagos, welcome to the Jordan
0: Suspect ni won pe ile ejo ni won pe
2: show and today
0: won ba mi popo ninu awon ti won mu yi ni won je ki won foju ba ile ejo opolopo awon ti won mu nigba ensars nigba lockdown awon to le eyan daada ninu won elo wo bi won si wa nbe ẹlọ́wọ́ ẹwádìí tí wọ́n bá ti mú suspect àwọn kan wà tó jẹ́ pé order from above ni ẹ máa fọkàn bá mi bọ́ wọ́n á ṣe wọ́n á tò wọ́n á rán débi wípé níbi tó yẹ kí wọ́n ti ní kí.
6: The voices you need at work, all day, every day, till payday, are here.
7: This is Jordan 105.5.
2: Station with
0: suspect. Come on, lost.
2: The voice for entrepreneurs.
8: Value, innovation, radio has never been this excited. This is Jordan 105.5.
9: If you want to make a ginger, give me two cups.
10: I don't lie when I say I did.
0: Níbẹ̀ lẹ́ ti gbọ́ ọ́dá fún ìjálè níbi tó sì lọ digun jalè ó rí ọmọ wọn ọmọbìnrin kan bẹ ó fi tipátipá bá lájọṣepọ wọn wá mú un ẹgbẹ ọrọ tí mò ń sọ yìí tí kọmọrin mú sí bàbá rántí wọn rántí ọrọ yìí nígbà tí wọn mú un níbẹ tó máa dé station ni àṣírí tú wípé wọn ṣẹṣẹ fílẹ ní prison kò tí ì ju ọsẹ méjì lọ kódà kò ìgbóṣù kan ó tún lọ ṣe míì nígbà tí wọn mú àwọn aládùúgbò ní wọn sínú pé lè tó tiẹ lọ ikú ní bọ èmi tí ń tòótọ kò gbóṣù kan tún padà dé padà sádùúgbò problem dẹ wà nídìí kíní yẹn tó bá ti mú yàn pé suspect ni
10: awesome talk every day.
0: Àwọn aládùúgbò bìlìfù pé ìwé ò lè padà mọ́ ó túmọ̀ wọn àríkẹ̀ tó máa ń wa náà wọn fi wálẹ̀ ni ohun pàtàkì tí ń jẹ́ kí kírímínà kó máa pọ̀ sí nìyẹn àwọn alágbára kan tí wọ́n ní lókè àwọn bàbá àṣàlẹ̀ wọn ló máa ní kí wọ́n fi wọ́n lẹ̀ yes wọ́n mú yàn ní computer village pé ó jalè ó lọ bẹ̀ ní pé òun ra fóònù ẹni ta fóònù fún bí tíyẹ̀ sílé òun fẹ́ wọnú ilé lọmúrì sí ti wá ó ti kọ́ iphone méjì sápò ó ti júbẹ̀ ìhoro ni wọ́n bá mú lé nígbà tí wọ́n mú lé wọ́n gba fóònù yìí lọ́wọ́ ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí nínà wọ́n mú ó di police station gbà tó máa dé police station ó lọ opportunity ó fi pè nígbà tó máa pè ọwọ́ kan wọ́ ìrọ̀lẹ́ ẹjọ́ yẹn náà ni wọ́n fi lẹ̀ àwa à ń sọ pé kí kírímínà má pọ̀ kírímínà má pọ̀ ẹ máa fọkàn bá mi bọ̀ àwọn ọmọ àkẹ́bàjẹ́ àwọn ọmọ tí wọ́n ti kẹ́ tí wọ́n ti rà nílé tẹ́ ẹ̀ ń rán lọ sùkúù yìí ó ní òṣùpá king doctor saheed òṣùpá ó ní kọ́mọ tọ́ọ̀kọ́ kó má lọ kó tiẹ̀ bọ́mọ yín kọ́lọ́hún ṣàánú wa o ọmọ tí wọ́n ti kọ́ lákọ́rà nílé tí wọ́n rán lọ sùkúù irúfẹ́ ọmọ bẹ́ẹ̀ tó bá dé sùkúù ìwà tí wọ́n kọ́ lé ni ó mọ̀ hù lẹ́tírà tí wọ́n fẹ́ lọ bá ní skul ńkọ́ lẹ́tírà tó jẹ́ wípé kò denounce kó tó kúrò ní yunifásitì tó ti ṣetán ẹ wá sọ di lẹ́tírà òun náà di lẹ́tírà òun lẹ́tírà àwọn ọmọ irú lẹ́tírà bẹ́ẹ̀ òun ni ó máa initiate àwọn ọmọ yìí bẹ́ẹ̀ ni mo sọ fún yín lẹ́tírà yìí gangan ni ó máa initiate àwọn ọmọ àbí ẹ fọkàn wo bàbá ó ń ṣe ẹgbẹ́ àwo ọmọ ń ṣe kóòtù ṣé ó yàtọ̀ síra wọn ni nǹkan ló ní kóòtù yìí o kóòtìs àti kóòtìs ìkan náà ni wọn àìsí ìdájọ́ dẹ̀ wà ṣùgbọ́n àìkí tẹ̀lé ìdájọ́ ló ń jẹ́ kí jàǹdùkú yìí máa pọ̀ àwa sọ àwa ariwo àwa yìí aṣọ wa da láriwo ariwo là á mọ̀ pa ariwo ni wọ́n mu gbóńbí wọ́n mu sìgá ń bí o wọ́n ń ṣe pàdé ń bí o wọ́n ìníṣètì ń bí o wọ́n ń jalè ń bí o ariwo ni kùrà bàbá pariwo títí títí kàkà kọ́ dínkù wọ́n máa pọ̀ sí ni ṣé gbogbo àwọn tí mo expose ní òwòrò-ngbà yẹn tí wọ́n mú ṣe gbàgbé tí kọ̀mọ́ndà wọn kọ́
11: anti. Good morning,
0: Lagos. Welcome to the Jordan Breakfast. Ọ̀gá Etuk Emmanuel nígbà yẹn ó ti kú ó mà ṣe o ó ti kú rí ẹ̀kú àtẹ̀mọ́ra ọ̀rẹ́ mi kan wà tí ń bó ti kú rí ṣiṣẹ́ òun ti.
11: And today,
12: hey everybody, this is the sweet and
0: dagbere fayé báyìí ó ti kú rí ṣiṣẹ́ lọ́wọ́sọ́wọ́ ńgbà yẹn ni tí wọ́n ń kó àwọn ọmọ yẹn nígbà òwòrò tí wàhálà ń ṣẹlẹ̀ lówòrò wọ́n ṣiṣẹ́ gbogbo àwọn tí Etuk Emmanuel kó ńgbà yẹn torútorí ni wọ́n lọ ń kó wọn ẹni tí ó jẹ́ kí wọ́n ọlọ́pàá ní ìsìn yẹ ọ̀gá àgbà ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà Ọlátúnjídé Yusuf Ridwan bàbá wà ní kọ̀mándà ara rẹ̀ sí ńgbà yẹn bí bá pè wọ́n láago méjì lóru wọ́n gbé kọ́ọ̀lù ni rédíò tí mo wà ńgbà yẹn jọ tí mo gbé wọn wọ rédíò yẹn ó mì tìtì wọ́n mọ̀ pé èèyàn dé ẹ ti rálá ayé sí yunifọ́ọ̀mù rẹ̀ gators ti ń bẹnu ẹ̀ ó tó rè kanná ṣaṣaṣa báyìí ni ara rẹ̀ sí ńgbà yẹn ló ti bẹ̀rẹ̀ ó gbóná jọinjọin ó sì gbóná náà ní ìsinyìí o bomi la tu yiwo si gbogbo awon ti won ko nigba anticorticism nigba ye se ba won kan na lo lu agbara bo le je pe ka nda pada wonu re si sugba won kan lu agbara lori anticorticism ko sa anticorticism mo o ma ka gbogbo die ninu awon kan to sele laarin ose to koja so se yi lori corticism fun yin e wa fi mo pe aya fi ki joba apapo ki won se atunse lori e ki anticorticism ko bere pada ki won le je ko rile daada ko mi ma ba te iwo gbe lenu ni o mo nbo ori eto na la se wa jawo nika jawo nbe ni ikon ni Jordan 105.5 FM ewo aridunu ni mi o fa won tinu e odun dojo ale mo nbo eye ndoke lohun ki n pada bo razak bi mi soke
13: o komanda untanu mo
14: jawo nika jawo nika jawo dan jawo nduko wa
0: ti o ka bo pada lati oju oja nibi de islam fani last be polowo oja ti kede yin wa ka fi ti wa ka fi gbe ti yin laruge mo soro nipa idi ti wa janduku to si fi npo si lawojo wa bawo lopa se nsise to wa janduku ina o npo si ni o.
15: It's about to get all funky today. Great music and fantastic teams in making you the best entrepreneur you can possibly be.
16: Yes, so my people, this is not Jordan Drive. Now they're listening to, so we'll get better information. We won't give you no move an inch, but if you don't say one move, move your radio.
17: Hello, Lagos. Welcome to the Jordan Night Show. And today we'll be discussing.
18: The voices you need at work all day, every day till payday are here on Jordan 105.5 FM.
19: Your favorite tunes are just a click away.
20: You feel it?
19: Jordan FM. Listen now and turn up.
21: Good voice.
0: One pay that job. As you try every come on. Ohun tó ń jẹ́ kàn kàkà tó péye ya bó bá sì gbà náà àwọn alágbára kan bẹ tí wọn máa ń yí ìdájọ́ dà kọ́lọ́hún gbà wà lórílẹ̀‐èdè nàìjíríà ni ọmọ tó jẹ́ wípé bàbá rẹ̀ náà kò lálàáfíà lórí ká ṣe dáadáa irúfẹ́ wọn máa ń pa ìdájọ́ ni o òun ló jẹ́ kí ìwà ọ̀daràn kó máa pọ̀ láwùjọ wà o wa di wipe gbogbo awon ti o je ki won ma se daada awon na wo pe ti ba mi na ba saida suala now won wa kora won jo won ma di ti alaise ewo ati moke odogun kafara to ja be ni awa ti goke odo kafara to ja nitori opolopo awon bi ti won tin gbadajo eyan bi ti won na lo wa nbe be ni e wa rojo ka fun ka asepo owe ni pe bi ka ba rojo ika ko ni o da ika ti nda ni isin ika o dajo won ti doko ti kosun te se
18: social media Facebook Jordan 105.5 FM, Twitter Jordan 105 FM, Instagram Jordan 105 FM Lagos. Listen on the go at www.jordan105fm.com.
0: wo lo apicot court of appeal apicot ni ko lo ja si live imprisonment wo lo ja si live imprisonment
22: I don't lie when I say I did it
0: bobaya gomina ti o sign pe ki won lo yegi fun gomina yo wa pardon won se ri bayi bo ma pardon won
23: yo bi ni do drink problem ina do
0: ise tu ko eyokan mo le ku si ti won bayi eni we locate won lo bi abi lo yibo yo wa yo lo wa lohun be eyan ba wo lo lominira benegan nibi bi o ba pariwo nibe yo wa nbe gbere ni ton ni me ko nbe nbe lo nbe labe orun yi ti gbadun la si wa nbe emi o mo yen o eyi mo nso yi bo ba lo soke okun to lo farapa mo so hun egbo che kagun atalodo kalu atalolo iwa ta ma pada ni iwa ta o le pada e lo wadi iru iku wo gangan ki lo soku fa iku delegiwa e lo wadi e dada e wo e je nsenu dede sibi lori e sugbon ba ba fe ki eto idajo orilede yi ko muno doko dada aje ki idajo ma waye ni o ege ni emen bele ni ipile edo ile ejo pataki kan ni ipile edo ki ma belo ki won lo ma jabo ari pe kini o hu wa ijinigbe o de nse bi okunkun eh be ba ti je ki eto idajo ko fese mule ewo janduko ma po si ni o a ko bi igba ti eyan ba wonu ija lo ni ti wa yin oja lo ku lara yo ma po si ni eja ku lori e eya ndoke da unja re bi ba de ka wo abala keji awon to mbe labala keji ka mu leyo koko ejeji ni won ba asuko ta ni ku to ri pe a ma lo e mu joko to wo si daada e mu e wa nkan leri dodo kan ke ma da so fun ge ke ma da so fun ge ke ni lokan yi pe e feran wa janduko o eyin ti jawo ni ka e ki se ka e se wa ibaje mo mo mi o ti de tan
1: eto yen to ti de afika la si o eto
0: abo pada ori eto jawo nka jawo nbe la wa olomo yin agbolohun bi oje dende bi agba eje ma se happy birthday si abisoye toluwa lase abisoye toluwa lase o now eyan wa na ni ola lojo ibi ti won happy birthday to you long life and prosperity bakan na ki ma se happy birthday si aburo kokoro oro omo babirin ade mu iwa elizabeth oluwa fun mi layo mama o gbogbo ile ifowopamọ fcmb ese o eku ifomo ni ese happy birthday to you mama ade mu iwa long life and prosperity lagbara lowo olorun woye amodun nu ayo nla ni ajo se lagbara lohun awon mo kan ma nwa ni express ogudu be yo ba nlo si ko logudu to nlo si oworo o nlo ya na oworo so e pe be yan ba wole lati ojota baye igba danfo igba yen ama eja danfo o ba se o to ba wo moto lati ojota bus stop
3: awesome talk every day all day on Jordan.
4: Good morning, Lagos. Welcome to the Jordan Breakfast Show. And today,
20: hey everybody, this is the sweet, and it's about to get all funky today. Great music and fantastic teams in making you the best.
0: On top, babe, yen si agidi, agidi comprehensive high school. Eti wala pere niye. No be babe me, tera madina about. Eko lo straight, so what's aleni? Yano wule long. Wa lo bi gere gere ibe la omo yen ma nwa lale to ma ti wa nbe wala ni o wala nla ti won ja phone gba elomi nbo lati ibi se bayi to ba ile bole ku nfe cross bayi ibi arin agbede meje lo ma ndo sile kokan o da mi pe awon to nse be na lo sise ibi abiola garden leyin after be yan ba lo si K2 awon ju won ni owo sowo bo ba wonu flower yen be yen to ma ile ra emu mo be gbogbo ti be lowo re ni won gba koda won bo soko to ndi re gan won wa nbe o eje mo bi ti mo so ibi gere gere pe yan bo la to gudu yo bo le yo wa mowo o si bayi to get here yo mowo o si ibe la mo ma nwa be yan ba fe cross titi so hun so di keji arin agbede meji eni won wa obi pe yan bo lati K2 o wa bole abon bo lati yana woro fe sokale wa fe sokale soda so de keji nbi amo e ma wa nbe okay ewa careful eyo olopa area h ejo e ba ise ke ba fo be yen mo eyin na la le ke pe o e se adupe o until retirement won ti tonu yin e lo laipe mami yo gba ise ki se pe jare ka ku lori e mo nbo ni ola tunji laipe mo nbo ola tunji be eyan ba ko ni bus stop ojota koni ri o le fese ni godola tunji mo nbo ki lo sele ola tunji awon alagbara yen benbe awon benbe mo nbo nbe amo mi o ni je koko awon innocent awon innocent ni ma je koko awon innocent mi ni je koko won oyibo eni kan mo so yen innocent mi ni je oko won awon innocent ni je oko amen eyan ra mo we awa na la pariwo pe ki won se pedestrian bridge bridge elese fun wa ni mo we a de dupe pe won se lati gba ti won se pedestrian bridge yen these same people ti won pariwo pe ka ni ki won se pedestrian bridge fun won awon na ni ogori pedestrian bridge yi le pedestrian bridge wa be ko re ni gun ohun gan wo do ibayi ni e tun ma fun si da olon yo omokunrin kan be lose to koja o da bo se gba owo osu ni o nko rin gan ni le be sa ni titi olon yo break moto yen to pariwo ti taya pariwo o lo fi be o fo si ni o fo si nu gota ti be laarin arin titi yen
2: It can possibly be.
5: Yes, so my people, this is not Jordan Drive. Now they listen to so get better information. We won't give you no move an intro, but if you don't say one move, move your radio too.
6: Hello, Lagos. Welcome to the Jordan.
0: Ba kolu ala kori lo niye. Ah, oni palo yun ko yun sara. Pani ki wache pedestrian bridge. Ta ba wagu ki wala mfani ejote mwa sodo wa. Koni tumo now. E wa nfejo awon eyan sun wa pe won seto yin fun yin a si npariwo won si nse won si npariwo ni se pe
6: night show and today we'll be discussing
7: the voices you need at
0: abule egba Newton
7: work all day every day till payday are here on Jordan 105 FM.
24: This is Jordan 105.5
25: station with a voice for entrepreneurs.
26: Innovation radio has never been this excited. This is Jordan 105.
27: Get on the train.
28: Follow us on social media.
29: Facebook, Jordan 105.5 FM. Twitter, Jordan 105 FM. Instagram, Jordan.
0: Mugbalodu. Ah, when you go back here, no, kini. When you visit kini, eh? Kim visit kiji, kim fuketa, kim fukeni. Emi meba sabu mekwe pada. Moji pada, sore mbaya pada. Yitonu pada. Mo yin to mo gori bridge bayi ni mo wa awon kai yen sale pe bo ni ti salaye ara bi pe awa ta n pariwo kon ma fo titi da ka fo titi ah ewo mo kon dare ni lonu oko njo ni ki to ba muluwe ni isin gba to ba mu adodo awon ga won teti pe awa ni sugbon awon omo se won ni teti laye won lo juluwe sinu black maria abi ki loruko moto ti won yo black green ni green maria ni ti won Olorun o gba wa nbe e ja ma gun pedestrian bridge fun anfani ara wa ni o e lo e sere lo si gbobi e sere lo gbobi ke lo wo awon to wa nbe ye lowo on ta mi oro mi e bi elomi pe gba lo ti wa nbe yo ni odun kan elomi o lodun meji to ti so ese re ro soke se gborogun tu dun loju ru won yen mo Olorun o saanu wa ni eyin eyan wa e ja ma gun pedestrian bridge o e ti won lo gbobi ko ja lo ngba kan Otolenta Alowo
26: 105 FM Lagos. Listen on the go at www.jordan105fm.com.

0: ẹnìkan tó jẹ́ pé ẹsẹ̀ rẹ̀ rún síbẹ̀ lóòrùn lọ́wọ́ olóṣèlú yẹn kan wàá wo ẹnìkan ní báà náà ṣe wàá wo èèyàn ó ní akíndélé ṣe ló máa ní ó dà kọ́ gbé bí ilé ẹ̀sọ́dọ̀ wọn wọn mọ̀ sán àmọ́ wọn tí ì sọ fún pé spinal cord ti kan o máa lò dà ṣíyàwó ẹ̀ wá wọn ní kò ìmárì débi pé yóò bí mọ́mọ́ ni ah ó lọ àwo lọ kọ́lọ̀ ń ṣàánú wa ọlọ́run má jó kàn wá. ṣùgbọ́n kó má baà kàn wá ẹja ṣe pẹ̀lẹ́ o ìpínlẹ̀ ogun àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn yìí wọ́n ṣe handing over lọ́wọ́ wàhálà dẹ̀ ń ṣẹlẹ̀ supreme dawn ni wọ́n ń ṣe ẹ̀ẹ́nà àwọn ẹni tó dágbára jù dawn tó lágbára jù tó ga jù ẹ̀ẹ́nà the power the fight of supremacy àwọn ti ìpínlẹ̀ míì náà wọ́n ti ń join ní wọn wọ́n ti ń dá wàhálà alẹ̀ ṣùgbọ́n mo jẹ́rìí commissioner ọlọ́pàá ní ìpínlẹ̀ ogun kò ní gbà bẹ́ẹ̀ni kò ní gbà torí wọn mojúlé jà pé báyìí ni wọn ó gbà á sì rí wọn mú owó tẹ̀ wọ́n ní owó dé ìjàkọ ọmọkùnrin kan ṣe yìí ọmọ ẹgbẹ́ òkùnkùn lòun náà wọ́n wọlé tọ́ lóru wọ́n finish ẹ̀ ojo mama wọ́n pa ṣe yìí wọ́n pa ojo mama wọ́n fi ní retaliate ṣùgbọ́n wọ́n sì tún fẹ́ retaliate sí i bẹ́ẹ̀ni kódà ọ̀la on the 1 October 1 wọ́n làwọn ò retaliate ẹ̀yìn ọlọ́pàá ní ìpínlẹ̀ ogun owó èdè ìjàkọ ẹ bá àmójútó dáadáa àwọn ẹ̀fẹ́ retaliate lọ́la ọ̀la 1 ní Lekki ìlú ibi kan wà tó ń pè ní abúlé bí wọn bá kọjá láfíà jì síwájú díẹ̀ báyìí àwọn ẹ̀yẹ́ bẹ̀rẹ̀ jà ń bẹ̀ àwọn onífìlà búlù àtàwọn dúdú àwọn acn àti nbn nígbà mo sọ ń bì kan kọjá lẹ̀ pé àwọn acn wọ́n ń jà ẹnìkan ní à ṣùgbọ́n ti change sí apc elérin ni acn ti wọn eléyìí yàtọ̀ sí action congress of nigeria àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ni àti àwọn nbn wọ́n ti bẹ̀rẹ̀ ìjà bẹ̀ǹgì gbẹ̀bọn ó fẹ́ yẹ pààyàn ní abúlé ní ẹ̀bá kọjá láfíà jìí ó dàbẹ̀ ń pọ ọmọ tó fẹ́ yìnbọn fún yẹn ìyẹn ṣe ẹ̀ta abúlé dé ni ó ti jẹ ewé tó yàtọ̀ sẹ́fọ́ tó gbé fún báyìí àti ìdíjò ni ìkẹmù ló mú bẹ̀ǹgì ṣubú o bẹ̀ǹgì àfgò bẹ̀ǹgì ti lọ one spinal loss another spinal never replace. Ìdìbò tó ń bọ̀ ní 2027.
1: Awesome talk
2: every day, all day.
3: On your favorite tunes are just a click away. Jordan FM. Listen now and welcome to the Jordan Breakfast Show. And today,
0: ẹ̀yin ọlọ́pàá, ẹ̀yin ọ̀gá àgbà, inú ìjọ, àdúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀ lórí wípé ọ̀nà àìtọ́ tí wọ́n ń gbà ń kó nǹkan ìjà olóró wọlé wọn ti di. Àdúpẹ́ lọ́wọ́ gíwọ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà. Ìyẹn ọ̀gá ọlọ́pàá Ọlátúnjìdé Isu Ridwan fún iṣẹ́ ńlá tí wọ́n ń ṣe àti gbogbo àwọn ẹ̀ṣọ́ ẹkú kó lè dá o kò ní sun yín kò ní rẹ̀ yín ṣùgbọ́n ẹ bá tún fo kí owó kúnkún. Àwọn ọmọ jàǹdùkú yìí wọ́n fẹ́ lo election yìí pàápàá jùlọ àwọn campaign wípé òun làwọn ó fi máa digun jalè táwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn yóò fi máa sẹ̀san fún ara wọn. Mi ní sọ́jú bẹ́ẹ̀ lọ ó ṣe é ṣe tó bá dijọ́ mẹ́jọ màá tún mẹ́nu bá dáadáa. Ṣàkíyèsí pé mi ò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà mọ̀nàmọ́ná mọ́ páyé ìgbà kan ní àwọn ibùdókọ̀ kọ́ọ̀pù ni wọ́n fi bá ń bomi fún wọn wọ́n rántí bàbá wọ mọ́tò pa ń lọ jẹ̀bú ní K2 ńgbà yẹn ibi K2 after pedestrian bridge yẹn bàbá wọ mọ́tò pa ń lọ jẹ̀bú ńbẹ̀ jẹ̀bú òde new road wọn lọ fi lọ gba tọkìn wọn gbomi wá ni wọn máa bù fún wa àmú inú kọ́ọ̀pù irọ́ mi ò mú mi inú kọ́ọ̀pù o ọmọ ọdún mélòó ni mí ṣùgbọ́n mo mu ice water nígbà wọn lẹ́yìn ice water ni wọ́n gbé pure water dé advance lẹ́yìn pure water wọ́n ti gbé bottle water dé dispenser náà sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe rí iná mọ̀nàmọ́ná ìgbẹ́kẹ̀lé ti ń dínkù torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ti ń ṣe sólà mo ń tẹnu mọ́ pé ilé iṣẹ́ tí ń bá ní ṣe sólà ilé iṣẹ́ tí ń rànú sólà o te mo pe ile ise yin munadoko pen run sola e pe mi leyin eto be ba pe ti mi ba gbe e send message mo fe ka dojo wa chi gere po lori awon kankan e gbe ipuru oja yin wa si le ise yi papa julo lori eto yi ka fi ti wa ka fi gbe ti yin laruge number te le pe mi sire be ba pe mi ti mi ba gbe e send normal text message ma da yin lo abi kin pe yin pada 080-258-0558
4: Hey everybody, this is the sweet and it's about to get all funky today. Great music and fantastic teams
0: in Jordan ni mo wa o. Awon kan carry rumor. Yeah, what you want to be ba wa ni belegba kan si bo ba su yo ken si be ni. Ko si nkan tin se wa. Iro okun won pa ma da je ma lo. E je ma ki oluso agutan. Venerable Superior Senior Evangelist Matthew Ibitoye ni CCC Sinai Parish 1 Batefin ni ijoba ibile Ikoke Alohun ni idi Iroko border. Ki ma ki won fun ti aye ikore won tin bo ni Sunday 11th ni agbara lowo Olorun. Sunday 11th ni lagbara lowo Olorun. Awon officiating minister Astan Mo Superior Evangelist A O'Malley otun won je regional head fun gbogbo Ewekoro Awori Yewa lo si Ipokia si Owode awon officiating minister niyan ati venerable superior senior evangelist Michael Shanu Progress otun won je area superintendent fun gbogbo Owode Lodi Iroko lo si odo venerable superior senior evangelist Matthew Bakare Jesuko nidi Iroko awon ni Ipokia mega province end deputy won Venerable Superior Senior Evangelist John Godonu orisun ti won jo pejo lati jo se ikore foluso agutan Sinai lagbara lowo Olorun iro kun won pada mada ko so ti o se wa eje ma fi se lo pejo mejo lati lanfani lati pade mo dupe lo gba won ti won jo sugba wa le nta fi se Razak Adejare ko ni baje o ati gbugbo awon iko to ku ti pejo mejo ta la ma lanfani ati pade agbolohun bi oje dede bi agba mo ni eni o kuro mi agbara re.

fún gbogbo ẹ̀yin tí ẹ ń bọ̀ láti àgbára orílẹ̀ ẹ wá ọ̀nà kẹ́dé ìyànàbà tí ẹ bá ti dé ìyànàbà ẹ wo mọ́tò tó ń lọ sí ìṣẹ̀rí ìdímù ẹ sọ fún orí pé genesis bus stop ni ẹ ti fẹ́ bọ́lẹ̀ tí ẹ bá ti dé genesis bus stop ẹ kúrò sí òdì kejì ní ẹgbẹ́ petrocan filling station yẹn ẹ máa rí àwọn ọlọ́kadà níbẹ̀ ẹ sọ fún orí pé bakari big church yẹn lọ ọmọ àgbẹ̀ yín débẹ̀ fún gbogbo èyí tí ẹ bọ̀ láti ojú òré gbàwúwá ìtèlè ẹ wá ọ̀nà kẹdé abẹ̀sán gate ní ẹgbẹ́ honeyland school yẹn ẹ máa rí àwọn ọlọ́kadà níbẹ̀ ẹ sọ fún pé bakari big church yẹn lọ ọmọ àgbẹ̀ yín débẹ̀ fún gbogbo èyí tí ẹ bọ̀ láti sango toll gate alákùkọ ẹ wá ọ̀nà kẹdé ìyàlọ̀ pàjá ẹ gbé mọ́tò tó ń lọ sí ìṣẹ̀rí ìdímù ẹ sọ fún orí pé okun ọlá ni ẹ lọ tí ẹ bá ti bọ́lẹ̀ ní okun ọlá ẹni ò nídìí kẹ sọdá ní apá ọ̀tún yẹn ẹ máa rí ọlọ́kadà ńbẹ ẹ sọ fún wípé bakari big church lẹ lọ ọmọ àgbẹ yín débẹ tí ọ̀nà bá wá dààmú mọ́ yín lójú àwọn nọ́mbà tí ẹ máa pèrè 0915899 4696 tàbí 081 3238 9415 081 3238 9415

0: gbogbo ọjọ́ pípẹ́ bá. Ogun ní gbòjì oyè yóò fún láàrin ọgọ́rùn-ún ọjọ́ ìrìn àjò. Àwọn àti àdúrà lórí òkè ogun àṣejì rẹ̀ ń bàdàn. Pẹ̀lú wòlíì olórun àlàyé sábà débáyé òjò bàbá authority. Bẹ̀rẹ̀ látọjọ́ Friday 23 September, the Thursday 31 December 2026. Láyé ọ̀gọ̀rọ̀ yìí ìwọ náà yá gorí òkè ògùn nínú ìrìn àjò àwìn àtàdú àgbára tó ń lọ lọ́wọ́ yìí ọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run aláàyè ní jésù yóò máa lò nígbà tí wòlíì ìtọ́nu àtàyè ń gbọ́ tiẹ̀ prophet samuel adébáyò òjò bàbá authority wọn ó máa fi májẹ̀mú sọ tẹ́lẹ̀ tí ṣe agbára yóò máa ṣe láti ìbàdàn tó bá jẹ́ ìpínlẹ̀ ọ̀ṣun á ṣe jìrẹ́ ni ẹ máa bọ̀ ládojúkọ kòlákòlá látọjọ́ Friday 23 September the Thursday 31 December 2026 bó o ti ń gorí òkè sọ̀kalẹ̀ ẹ̀mí ọlọ́run yóò balẹ̀ ọ́ agbára yóò tú ọ sílẹ̀ ògo rẹ̀ máa sọ.
1: Thank you.